0: Kò ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé. Wow! Òní ni ọjọ́ Wednesday. Pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù ni mo gbàdúrà fún ọ. Ọwọ́ adánilóró tí wọ́n gbé lé ọmọlẹ̀ tí kò jẹ́ kó tẹ̀síwájú nínú ìrìnàjò ògo, ọwọ́ yẹn máa gbiná dànù. Mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ lórúkọ Olúwa Jehovah. Ọwọ́ búburú tí wọ́n gbé lé àyànmọ́ rẹ mọ́lẹ̀ tí kò jẹ́ kó ró lóore, tí kò jẹ́ kó rá láàánú, lórúkọ Jésù, ọwọ́ yẹn máa gbiná. Mo sọ àsọtẹ́lẹ̀ sí ọ o, pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù, ayé ò ní rí ọ mú. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ogun ìdílé bàbá, ogun ìdílé ìyá kò ní rí ọmú o. Lórúkọ Jésù, ogun ìdílé ọkọ, ogun ìdílé àna rẹ, lórúkọ Jésù kò ní rí ọmú. Mo gbàdúrà fún ọ, lẹ̀kùn ìrànlọ́wọ́ tán fi lára tì mọ́ ọ, àánú kó ṣí lọ́sẹ̀ tó wọnú ẹ̀ yìí. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀sẹ̀ yìí gangan kó tó jáde kúrò nínú ẹ̀. Mo ní lẹ̀kùn ìrànlọ́wọ́ tán fi lára tì mọ́ ọ, ní ọ̀sẹ̀ yìí ni lẹ̀kùn náà máa ṣí. Báyìí ni Olúwa wí. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ibi tí wọ́n dá ọ dúró sí, yàrá kò ṣeé ṣe tó wà, yàrá kò bọ́ sí tó wà. Lórúkọ Jésù, àánú gbé ọ jáde. Mo wí lórúkọ Olúwa Jehovah, àánú gbé ọ jáde. Ìwé Dánìẹ́lì, orí kẹwàá, ẹsẹ̀ kẹwàá, ó ní ọwọ́ kan kàn mí, ó gbé mi kúrò lórí eékún mi, ó sì gbé mi dìde lórí àtẹ́lẹwọ́ mi. Mo gbàdúrà fún ọ lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ibi tí wọ́n dá ọ dúró sí, àánú Olódùmarè kó bá mi gbé ọ kúrò níbẹ̀. Isaiah 38:14, ó ní bí àkọ̀ tàbí alápáǹdẹ̀dẹ̀, ó ní bẹ́ẹ̀ ni mo dún, mo káàánú bí oríri, àárẹ̀ mo ojú mi fún ìwòkè. Ó ní Olúwa ara ni mi, ṣe onígbọ̀wọ́ mi. Mo gbàdúrà. Gbogbo ẹ̀yin tí wọ́n fi sínú yàrá ìnira, gbogbo ẹ̀yin tí wọ́n ní kí ara máa ni yín, gbogbo ohun tí wọ́n fi sí àgọ́ ara rẹ tán ni kó máa ni ọ́ lára, gbogbo wàhálà tí wọ́n dá sí Ọlọ́run tí wọ́n ní pé kára mọ́ fi ni ọ́. Báyìí ni Olúwa wí o. Ọlọ́run àwọn wòlíì, kó bá mi ṣe onígbọ̀wọ́ rẹ. Lórúkọ Jésù, kó gbà ọ nínú tàkútì ara níní. Mo sọ tẹ́lẹ̀, ìwé Jóòbù, orí 5, ẹsẹ̀ 12, ó ní ó yí ìmọ̀ àwọn alárekérekè po, ó ní ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣẹ. Mo gbàdúrà, gbogbo ìmọ̀ alárekérekè lórí ọ̀rọ̀ rẹ, lórí ayé rẹ, lórí àwọn ọmọ rẹ, lórí ìdílé rẹ, Ọlọ́run kó bá mi yí dànù. Ìmọ̀ alárekérekè lórí ayé rẹ, lórúkọ Jésù, Olúwa kó yí dànù. Mo wí lórúkọ Olúwa Jehovah, gbogbo ìmọ̀ àwọn òróró lórí ọ̀rọ̀ rẹ, Ọlọ́run kó tari rẹ̀ ṣubú lógede ńgbé. Mo gbàdúrà fún ọ. Gbogbo ẹni lé ọ, ó lé ọ lójú ayé kò rí ọ, ó ní òun tún máa lé ọ lójú ọrun. Mo gbàdúrà pẹ̀lú àṣẹ tí ń bẹ nínú orúkọ Jésù, wọn ò ní rí ọ mú. Àlá búburú tó máa ń fi gbogbo gbà láyẹn lórúkọ Jésù, aláyẹn ò ní ṣe. Àlá búburú tó lámọ́jú yẹn, aláyẹn ò ní ṣe sẹ́. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, àlá kó máa bára rẹ láginjù, àlá kó máa rí ara rẹ láàrin àwọn òkú, àlá kó mọ jẹun lójú àlá, àlá kán máa bá ọ lò pọ̀ lójú oorun. Báyìí ni Olúwa wí. Àlá búburú yìí Olúwa fi òpin sí. Ní orúkọ Olúwa Jehovah, a fi òpin sí àlá yẹn. Ọfà gbèsè tí wọ́n ta ọ, tí ayé rẹ fi ń lùwẹ̀ nínú gbèsè, tó fi ń fi gbèsè san gbèsè, lórúkọ Olúwa Jehovah, ọfà yẹn gbiná lára rẹ. Ohun gbogbo tí wọ́n jí lọ lọ́wọ́ ẹ, ohun gbogbo tán gbà lọ lọ́wọ́ rẹ, tó wá fi ń sunkún káàkiri, ohun tí wọ́n gbà lọ láyé ẹ, tó fi ń dààmú káàkiri. Báyìí ni Olúwa Jehovah wí o. Ó yá gbá nǹkan rẹ padà, ohun tán jí lọ lọ́wọ́ rẹ, lórúkọ Jésù, gbá padà, gbá padà, gbá padà, gbá padà. Ohun tán yọ lára ẹ, lórúkọ Jésù, ó yá gbá nǹkan rẹ padà. Ìwọ ológo rẹ o, àkókò ti tó fún ọ, lórúkọ Jésù, bẹ̀ sí lògo rẹ, bẹ̀ sí lògo rẹ, bẹ̀ sí lògo rẹ. Àánú kó yanjú ọ̀rọ̀ rẹ, àánú kó yanjú ọ̀rọ̀ rẹ. anu ko yanju oro re oke ti won ki gun ja nile baba re iwo ma gun ja o ise re ti won ki se boro nile baba re ohun ti won ki gba won laye kan se nile baba re nitori iwo ba ipe ipade iwo ma se loruko jesu anu yanju ogun re o yanju oro re ileri adese ogoni fọlọrun loke orun ijade re toni oni jade leku lowo bo ti jade layo wa pada wole ni isegun be lo se ma ri ogoni fun oruko oluwa olubuku ni fun olorun israeli jesu oluwa wa ami oruko mi ni woli ati ajinre femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo Christ Apostolic Church Goshenland ile anu yanju e ti olorun gbe wa kale si eyin Monarch Luxury Hotel ni iyana sapati ti awon kan mo si Miriam Hall ni idoju koju Olororo Estate Gamo Road Ilorin Kwara State gbogbo mo olorun to ngbo mi ni bi gbogbo to tin gbo mi mo fe fi akoko yi pe o si bi ipade adua alagbara ti olorun gbe kale ni gbogbo ojo Thursday ti o ma nwaye ni ile anu yanju e ti akori re se wakati anu yanju e fun ilu Ilorin jo ibi gbogbo ti o ba wa ni aro ola tin se ojo Thursday bi pe iwo na wa ni bi pade ago mesan abo laaro ni ipade mo nbere sori titi olai o ma lagbara pupo pupo mo fe ki iwo na ri pe o waye o wa nbe Olorun pa lase fun wa pe ka mu 3 sachet water wa si ori ile yen gbogbo ibi kibi ti won na ba tin gbo mi lo wa 3 sachet water re ri wi pe iwo na ko dani ka jo pade ni ile anu yanju e awon wo ni Olorun pe si bi pade yi gbo gbogbo iwo to ba mo pe ologo laye o de fe logo re oni ogo laye o mo pe ologo o de fe logo re ri pe o wa nibi pade gbogbo iwo ti ologo ṣugbọn to ri pe won o je ko ologo yi lo Olorun pe o si bi pade ri pe won na wa nbe sori gbogbo eyin ti won ti ji nkan lo lowo yin to mo pe o ti so kini kan nu o mo pe o so nkan kan danu ohun to de sonu yi o mo pe o de ri ohun lo n wa kaakiri ohun lo da o duo tabi won ti yo nkan kan lo lara re won ja nkan kan gba lowo re loju aye ni tabi loju orun Olorun pe o si bi pade ri wi pe iwo na wa ni bi pade yen gbogbo eyin ti e n gbiyanju lati ko orilede Nigeria ṣugbọn ti ko saye fun lati ko ni orilede Nigeria gbogbo ibi to ba lo tabi to ba de to je pe won da o pada ni embassy ni akoko re ti to bayi Olorun fe gbe o rin ajo ke okun yen ri pe o wa nbe pelu international passport re ri pe o wa ni ori ile anu yanju e gbogbo eyin te je gbese o mo pe o nluwe ninu gbese Olorun pe o si bi pade ri wi pe o wa nbe gbogbo eyin ti won ki saanu fun won saanu fun iwo lo ma ran yan lowo ṣugbọn to ba ti di pe ko won ran e lowo o ki ma ri yan ri wi pe o wa ni bi pade be ni gbogbo eyin ti e ko de ile kan ti nkan daru fun yin Olorun pe o ni bi ti bi pade ri wi pe iwo na wa ni bi ipade yen gbogbo eyin ti awon olore ma nsa fun ti olore ki fi bo dale ri wi pe iwo na wa ni bi pade bi Oluwa ti nbe ti emi e wa anu Olorun oni fi aye ele Olorun anu yanju e o ma ba mi yanju oro re gbogbo eyin te nwoju Oluwa fun omo ri wi pe o wa ni bi pade yen bi Oluwa ti nbe ti emi e wa akoko ati bimo re to iwo na ma dolomo laye ri wi pe o wa ni ile anu yanju e gbogbo iwo okunrin ton so pe atore o le domo yen ri wi pe iwo na wa ni ibi ipade yi gbogbo eyin okunrin te nwa ise be ni o nwa ise certificate lo n gbe dani o tin fi certificate wa maruwa o tin fi certificate o tin fi wa taxi car o tin fi gokada ah ri wi pe iwo na o gbianju lati wa nibi ipade gbogbo eyin akobi ti e le da gbe eru yin to je pe awon aburo yin lo nba yin gbe awon iyawo lo nba gberu re awon ebi iyawo re awon lo n pe ko to so wo ilewe omo re olorun pe o si bi pade ri wi pe o wa nbe gbogbo iwo ti emi okukun yo lenu to mo pe awon emi okukun yo lenu ri wi pe o wa ni bi pade olorun anu yanju e o ma fi anu ori ile yen o ma fi tu itan re ko a de fi yi itan re pada ogun a de se fun patapata be lo se ma ri ri wi pe iwo na wa ni bi ipade adua yen mo de mo pe pelu ase tin be ni oruko jesu oro re a dayo mo fe ka lo sinu iwe isaiah 50 verse 7 isaiah 50 verse 7 oni nitori ti oluwa jehova yo ran mi lowo oni nitori na emi ki yo damu oni nitori na ni mo se gbe oju mi ro bi okuta lile emi si mo pe oju koni ti mi gbogbo eyan omo olorun ni bi gbogbo to tin gbo mi ni bi gbogbo to ti afefe kan ni fe de ohun ti mo mu wa fun na ni ran lowo olorun olorun ti se tan lati ran lowo olorun ti se tan lati yi itan re pada gbogbo omo olorun to ngbo mi akoko iyi pada re de akoko iran lowo re to o ni idire ni mo se gbe oju mi ro bi okuta lile emi si mo pe oju koni ti mi bi oluwa tin be ti emi e wa oju koni ti o bo se le wu ki ogun re o le to wa ri anugba bo se le wu ki ogun re o le to wa ri ran lowo gba bo se le wu ki ogun re o le to loruko jesu ileri olorun ase ninu aye re iran lowo oju ojo awa ori iran lowo asiko awa ori iran lowo igba awa ori be ni o ni se daduo okan re abale akoko igbedide re akoko yen ti wolede akoko isodi nla re akoko yen ti wolede akoko iran lowo re akoko yen ti wolede mo mi kan mo beru bo se le wu kogun yen o le to iwo lo ma bori wa de yin olorun o oro re adayo ileri ase ogoni fun olorun loke orun gbo je ka jo pade ni agogo mesun abo aaro ojo thursday tin se ola yi agogo mesun abo aaro ojo thursday tin se ola yi je ka jo pade bi oluwa tin be ti emi e wa iwo le ri kan oro re dayo ogoni folorun loke orun olorun gbo adua wa jesu oluwa wa ami pe mi sori number 08032404977 oro re dayo iwo gangan ni eri kan o dabo
1: diamond 88.7 fm ore timo ti eyin yon layo.

0: gbogbo ibi tí a ṣe yìí dá.
1: Orúkọ Jésù.
0: Àánú wọ bẹ̀.
1: Àmì Jésù.
0: Gbogbo ibi tí òun yìí dá.
1: Àdániwáyọ̀.
0: Àánú wọ bẹ̀.
1: Àmì Jésù.
0: Gbogbo ibi tí wọ́n ti gbọ́ èdè ẹnu mi.
1: Dábí ẹ̀ṣọ́ lọ́rọ̀.
0: Mo kéde.
1: Ó yẹ sọ.
0: Kí àánú wọ bẹ̀.
1: Àmì Jésù.
0: Ilé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó dẹ̀ ń sàmí báyìí báyìí.
1: Dábí ẹ̀ṣọ́ lọ́rọ̀.
0: Afáṣọ ìyá rẹ̀ yá.
1: Àmì Jésù.
0: Ìdílé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Tó ń gbọ́ òun wòlíì.
1: Ayárayá o.
0: Afáṣogun yálára.
1: Àmì Jésù.
0: Ilé tó gbàgbọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tó ń gbọ́ òun wòlíì.
1: Dábí ẹ̀ṣọ́.
0: Agbé ẹrù wíwo orí rẹ̀ kalẹ̀.
1: Àmì Jésù. Ayárayá o.
0: Bọ̀dá tó gbọ́ mi yìí.
1: Yẹ̀sà.
0: Aṣọ mọ́ ní ìtẹ̀síwájú.
1: Orúkọ Jésù.
0: Ẹrù mọ́ ní ìtẹ̀síwájú.
1: Orúkọ Jésù.
0: Aṣọ kalẹ̀ lórí rẹ̀.
1: Àmì Jésù.
0: Kábíyèsí o. Ẹrù mọ́ ní sinmi.
1: Ayárayá o.
0: Ẹrù mọ́ ní fọkànbalẹ̀.
1: Jésù.
0: Ẹrù ìpọ́njú.
1: Jésù.
0: Tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ rù.
1: Kábíyèsí o.
0: Tí ọrùn fi ń wọ̀.
1: Kábíyèsí o.
0: Aṣọ kalẹ̀ lórí rẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹgbẹ́ ẹrú agídíjabà. Mágẹ́dẹ́ bí nẹ́tarújà.
1: Jésù.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: Ó yẹ sọ.
0: Ẹrù mẹ́tayọ.
1: Adániwáyọ.
0: Tó fọ oògùn gbélé olórí.
1: Ayárayá o.
0: Àrá ilé sọkalẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Tí wọ́n fọ oògùn gbélé olórí.
1: Ọlọ́run sí ọ̀nà.
0: Àrá ilé sọkalẹ̀.
1: Àmì Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Kábíyèsí o.
0: Tí wọ́n fọ oògùn gbélé olórí.
1: Orúkọ Jésù.
0: Wòlíì rẹ̀ sọ̀rọ̀.
1: Ó yẹ sọ.
0: Ní ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ àánú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èdìdí ni o.
1: Ó yẹ sọ.
0: Ọjọ́ ìṣẹ́gun.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Mọ ọjọ́ àánú.
1: Ẹ o.
0: Ọjọ́ tó le ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọjọ́ ìṣẹ́gun.
1: Ọjọ́ ìṣẹ́gun.
0: Mọ ọjọ́ àánú.
1: Ọjọ́ àánú.
0: Ọjọ́ tó le ni.
1: Adániwáyọ̀.
0: A fẹ́ ṣẹ́gun.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: A fẹ́ wọnú àánú.
1: Ká lè rí àánú gbà.
0: Tuesday versus Wednesday.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹ̀yin wọlé sàmí o.
1: Orúkọ Jésù.
0: Báyìí lolúwo wí o.
1: Orúkọ Jésù.
0: Ó di èdìdí.
1: Ó yẹ sọ.
0: Àfi tó o bá lanú Tuesday kọjá.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Tó o fi wọnú Wednesday.
1: Tó o fi wọnú Wednesday.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Ayárayá o.
0: Ẹrù mọ́ ṣe làálàá lásán.
1: Jésù.
0: Tó fọ oògùn gbélé ẹ lórí.
1: Jésù.
0: Àrá iná sọ kalẹ̀.
1: Àbẹ́jẹ sọ.
0: Ṣé o lè fún mi ní àmì méje?
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àrá iná sọ kalẹ̀.
1: Àmì lórúkọ Jésù.
0: Ẹrù mọ́ dìde ju báyìí lọ.
1: Lórúkọ Jésù. Kábíyèsí o.
0: Ẹrù o gbúdọ̀ tó ẹgbẹ́ rẹ.
1: Adániwáyọ̀ o.
0: Ẹrù o máa ṣerú ẹgbẹ́ kù ni.
1: Jésù.
0: Bọ̀dá ìwọ mo mà ń báwí.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ṣé ẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀mẹta o.
1: Ó yẹ sọ.
0: Iná sọ kalẹ̀.
1: Àmì lórúkọ Jésù. Kábíyèsí o.
0: Bíbélì wí pé.
1: Ó yẹ sọ.
0: Ẹ wá sọ́dọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Tí a di ẹrù wíwọ.
1: Jésù.
0: Lé lórí.
1: Ó yẹ sọ.
0: You are working.
1: Ó yẹ sọ.
0: Ó ń ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ń ṣe làálàá. Kò yọ.
1: Kò yọ o.
0: Jésù. Adìyẹ rẹ̀ làágùn.
1: Bẹ́ẹ̀ni sọ.

àwọn ẹ̀ gbàdúrà fún ẹ. Mo wá ní wípé ní ọdún tó kọjá lọ ní June 4 ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún tó kọjá, àwọn ọmọ rẹ méjì wà lórí ọ̀kadà, wọ́n lọ sí skul, wọ́n dẹ̀ kó sẹ́nu tírélà. Wọ́n lásì déjì, wọ́n lásì déjì, àwọn méjèèjì dẹ̀ kú, wọ́n kú. Jésù mọ ní ọ̀tọ̀tọ̀ bàbá kí ìjì tó jàyẹ̀ sá ọlọ́run máa kọ sí yẹn o. Ṣé ẹ̀kọ́ lọ́run fi ìran wọn ọmọbìnrin? Ṣé ẹ̀kọ́ lọ́run fi ìran wọn? Ẹ ó lálàá kí ló dé tí o gbégbé sẹ́lẹ̀ lórí? Olúwa ní ọmọ kẹta bí mo ti ń sọ̀rọ̀ yìí, olúwa ní ọmọ yẹn bẹ lórí ìjùbúlẹ̀ àìsàn, lórí àìsàn tó ń de. Kí ni létí èlé? Èlé ni tírù. Kí lọ́la tó máa gbé ọdún kan tí àwọn ọmọ méjì yẹn lọ, ọdún kan ló fi sáàárín ẹ̀. Mo tẹ̀ ń gbóhùn olúwa Jehovah. Kí lọ́la yìí? Ọmọ ọ̀nà ẹ̀rí mi. Mo rí ọwọ́ kan tó lè ń fa okùn ẹ̀mí ọmọ yẹn yọ. Ọmọ yẹn ti ń lọ. Ọ̀nà ọmọ yẹn ti ń lọ. Mo kí yába ní àtajábà náà kẹta fọlú mi ní àdákọ̀ barada. Ẹ̀kọ́ àdàbà bí àmánàtì. Ètò àdánẹ́yìn rìfọ́ kó àdábàtà. Ríkàbà yá manàtò. Kí ni eléyìí? Eléyìí lé o. Olúwa sọ fún mi, mo rí ẹbí ẹbí bí ọ̀nà ọ̀nà gbọ̀ngàn sí òṣogbo. Sọ́nà òṣogbo ló ti wá ni. Ẹ ibẹ̀ ló ti wá. Bí ọ̀nà bẹ̀yẹ ni mo rí tí àrò yẹn ti ń bọ̀. Ọfà yẹn bọ̀ láti bẹ̀yẹ mo rí. Kí ni eléyìí? Wọ́n ní òkú ọmọ ìlú yìí. Kí ni eléyìí? Yàbọ̀. Ẹ̀yà bí a máa yé ẹ̀ lọ di èèyàn méjì mú kẹgbẹ́ mẹ́ta. Di èèyàn méjì mú kẹgbẹ́ mẹ́ta. Ọdún ọ̀nà ẹ̀rí mi. Ọmọbìnrin yìí ni òkí ẹ̀sára. Bàbá, mo fẹ́ gbàdúrà kí ọmọ kẹta má kú. Ẹ̀yà bí a máa yé o. Ẹ̀yà bí a máa o. Ṣé ẹ lè má gbàdúrà fún ọmọbìnrin? Ṣé ẹ má tẹ̀ yín? Ṣé kí n má tẹ̀ yín? Ṣégi mọ́tò yìí, kò ṣáájú wa tó lè rí jíìmù ẹ̀bí ọmọ yẹn mọ́. Ká lọ́mọ yẹn ò tí ì ní ìfẹ́ sọ̀rọ̀ ní wájú ọlọ́wà jẹ. Ká lọ́mọ yẹn ò tí ì kú, ó sì dà. Olúwa ń bá mi sọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹlẹ́mìí ti gbà. Àyè ló fi lẹ̀lẹ́. Àyè ló fi lẹ̀lẹ́. Àyè ló fi lẹ̀lẹ́. Ta ló ń pè ẹ́? Ta ló ń pè? Ta ló ń pè? Ẹ tó fọmọ tí. Ṣé àwọn ọmọ sọ bẹ́ẹ̀? Ẹgbẹ́ ìdílé, ẹgbẹ́ ọmọ ìdílé. Ẹgbẹ́ fóònù ẹ̀. Ẹgbẹ́ fóònù ẹ̀ wá. Ẹ ló. Ẹ jọ kọ́ndíṣàn wo lọmọ yẹn wà báyìí? Ẹ jọ ń bà. A nílò ní àwa bí a máa yẹ wà bí tó fẹ́ gbàdúrà. Kọ́ndíṣàn wo lọmọ yẹn wà lọ́wọ́lọ́wọ́ báyìí? Olúwa máa fàyè gbàá.

látìgbà tí ọmọ rẹ̀ méjì ti kú ni ìyá yìí ti bí ọdún kògbóró. Àbí mo parọ́, ẹ bá gbé nìbó, mo ṣùkú, ẹkún wo náà fẹ́rẹ̀ lẹ́kún báyìí. Mo mọ̀ pé ọkàn tó kù lọ. Ẹlẹ́dàá.

0: Lord.
1: Ìyá mi ò mọ tí mo fẹ́ sọ láì. Mi ò rí ọ̀nà àbáyọ kankan. Ọmọ yẹn ti mọ. Ìkúnlẹ̀ àbí ọmọ o. Ẹ lọ mú jòkó sí tòsí bẹ́ẹ̀, ẹ gbé jà sí bẹ́ẹ̀. Ẹ máa bá mi rìn ẹlẹ́kùn mẹ́. Olúwa ní àṣeparí iṣẹ́ ni. Wọ́n ti parí ọdún kan sẹ́yìn.

ọmọ yẹn ti kú sẹ́ẹ̀. Ah, èèyàn bí mo fẹ́ ta iná ọmọ mẹ́ta dẹ̀ tó yẹ. Ọ̀nà àbáyọ kan tí mo rí lọ yìí, mo fi lè rẹ̀ ṣe ọ̀nà ìyá jì. Olúwa ní ká ní ìyá rẹ̀ lè kí ọ̀dọ̀ ọmọ yẹn láàrin ìsìn sí ọgbọ̀n ìṣẹ́jú, ọmọ yẹn lè dè. Tàbí tó ń bá lè kí ọ̀dọ̀ ọmọ yẹn ọgbọ̀n ìṣẹ́jú sí ìsìn, ọmọ yẹn lè dè. Eré wo lè yàn fẹ́ sá láti fi kí ọ̀nà gbọ̀ngàn? Eré wo lọ́ fẹ́ sá láti Ìbàdàn lọ sọ́nà gbọ̀ngàn? Àti gba ọmọ méjì kú, ó dunnú gbogbo. Ẹyọ kan tó kù tí ń wò lójú ti kú báyìí. Kí ni ó ṣẹlẹ̀ sí? Dábà fílẹ̀ báyìí, ó lè lọ fúnra rẹ̀ kó sẹ́nu mọ́tò. Torí àmọ̀ pé ibi tó kù fún un lágbe ti tán.

0: to le mu ke opo yen ma ke free time
1: yes sir
0: o de pariwo si onidajo
1: hey
0: igba to onidajo na ri pe wahala woman ti poju emi o de gbese
1: yes sir
0: o de ja fun now o tun mo si pe te ba fe ko lo ja fun e ma pray every day
1: yes sir
0: Hello, me mama so pe ati gbadura gbadura na ota mi kan dance ni
1: ka
0: igba mi eni to gbo pe nsi o oni otu kokko ki o ka bo e de ku adura taro bo wa ni se pastor yin wa loni ana wa so pe mi o po mi adura tan mo pin ana pin won ni e won le loni ni won ni awon a e ma won
1: ro power
0: ọ̀tá ẹlòmí ìtí mo tó wá rí ni pé bẹ́lòmí ṣe ń pètò lórí ọ̀tá ẹ̀ lọ́tẹ́ ẹlòmí ní tọ́rọ́ lẹ́kẹ̀ẹ́sì ìgbà náà lọ́tẹ́ ẹlòmí wá yọkùn ìgbà yẹn gẹ́gẹ́ ní ọkàn ìwà ń balẹ̀ a ní bòdẹ̀ ní prayer tàtó ní ẹsẹ̀ mo rò pé ṣe parí àwọn ẹjọ́ méje kan a ní mo ṣe parí náà ni pé kọ́ ló ń gbà mí lọ́wọ́ ọ̀tá mi a ní sàn fún ọ ní mi ni a ní mo tún fẹ́ wọ ọjọ́ mẹ́sàn-án mi a ní mo wọ̀rí tó bá láti fẹ́ break sọ fún mi àwa gbé kuru fún ọ náwó ẹ sókè
1: wá
0: ìwọ tiẹ ọjọ́ kan ló ti ní kọ́ ló ń gbẹ̀sẹ̀ láàárọ̀ tẹ ìgbà tó ti di pé kò sí ìjì tó rìpọ́tà yẹn tún fẹyín sí ọ̀ǹgbò délé ló ti sọ pé bóyá kájọ mọ́ gbé pọ̀ ọ̀tá sì rè wọn èèyàn lè mọ́ bá gbé ó ké ni o má dákẹ́ o ẹlòmíì ti sọ pé olúwa jẹ́ ká lára filé mi lẹ̀ ẹni yẹn dẹ̀ ní ẹ lára físíkálì ó tún sọ fún ẹ ó lò lòun ó jà kàrà yìí bó ṣe wá pèétò náà every time ní gbépo kaná ó lè fẹ́ dí àkàrà yàwọ́ sọkẹ̀ tó o bá ìdákẹ́ àdúrà yìí ò lè dókè ẹ máa gbàdúrà láìsinmi àti láìsẹ kíni o
1: láìka rẹ
0: jẹ́ ń wo ẹnìkan tó gbọ́ mi lọ́nà jíjẹ ní ẹ̀yìn tàbí lẹ́gbẹ̀ẹ́ níwájú tàbí lẹ́niwẹ̀ yàwọ́ ẹ̀ sókè ẹ máa wá ríwó yẹn o wá rí bí ọ̀run ó ṣe mí nítorí ẹ sọ pé onídàájọ́ òdi ọ̀run o
1: onídàájọ́ òdi ọ̀run o
0: lọ ṣe ìdájọ́ ayọnilẹ́nu mi
1: lọ ṣe ìdájọ́ ayọnilẹ́nu tèmi o
0: ìlọrin ìwẹ̀ kan wà tó gbọ́dọ̀ wẹ̀ ìṣẹ́gun kan wà tó gbọ́dọ̀ ṣẹ́gun ìran jáde sí mi pé gbogbo ènìyàn ẹ lọ gẹ̀ẹ́tì kàìnkàìn awúsá ẹ lọ rà kalẹ̀ o ẹ bá mi wá gbogbo àwọn tí wọ́n rọ́nà àbáyọ àtàwọn tí wọ́n ń gòkè tán ń jábọ́ a ó sí àmì kóríra ìlara rẹ èmi ń kó ọsẹ bọ̀ ọsẹ dìtọ́ ta bá parí àdúrà sí lórí òkè máa wá kó wá ní friday ọ̀sẹ̀ tuntun yìí on the 19 àárọ̀ friday gbogbo èèyàn a pè ọ̀sẹ̀ ìfún gbogbo yín ẹ wà lọ fi wẹ̀ ẹ bá mi kó gbogbo àwọn tí wọ́n ṣe tá àti wẹ̀wẹ̀ ìṣẹ́gun àti ìwé ọ̀la ilé yín lẹ́ẹ̀tì lọ wẹ̀ ẹ sáà fún mi ní kẹ̀kẹ́ tán pè ní kẹ̀kẹ́ bílẹ̀ yẹn àní kẹ̀kẹ́ awúsá ẹ̀yẹ mú wa o torí pé olúwa ti sọ pé òun fẹ́ gba gbogbo àwọn tí ara nílà a ó pàdé tó bá ti dé kílàńkó junction ṣáìdì ọ̀fà garaajì ńìlọrin kílàńkó yẹn ló ti béèrè pé chọ́ọ̀chì arúgbó ọjọ́ ni mo mọ̀ ń lọ àárọ̀ fẹ́ẹ̀dẹ̀ lago mẹ́jọ àárọ̀ a wà gbé wa go kan ẹ mú kankan awúsá yẹn wá kẹ́mi fún yín ní ọ̀sẹ̀ àdúrà mi eléyìí kọjá ewé àtegò ojúlówó agbára ni bí n bá gbọ́ sí arúgbó ọjọ́ lé ọ lọ́wọ́ tó jẹ́ dìtọ́ nínú lailon tẹ́mi kan kásá màtàdúà sí látorí ọ̀kẹ́ àpáta mo wí fún ọ ò ní dààmú mọ́.

0: Bamilele
1: is 0703 3 6 0 5 6 5 4. Ìyẹn tún wà lórí WhatsApp.
0: Gbogbo ènìyàn,
1: ó rí ojú rere Ọlọ́run.
0: God bless you.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gangan máa sọ tí akutu kú máa wù lórí pápá Diamond FM Lago Sport wos magọ́ máfọ́ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.
1: Rice. Miles Lewis skating. Taken a pace by Ismaila Sarr! Ah, it's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa gbọ́ Lago Sport ní Diamond FM.

nínú ìdíje league onípele kejì lórílẹ̀‐èdè wa nàìjíríà nàìjíríà national league yóò kẹ̀dẹ̀ láǹfààní láti gbéra sọ gẹ́gẹ́ bí alaye ṣe gbọ́ràn yẹn sí mi létí lónìí fẹ́rẹ́ ń jogi mo jẹ́yìn tèmi bẹ́ta ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo fi yẹn lẹ̀ àwo gédé gbé mo kàwé sápá iwájú ìfòlòlò fọ́hun ó dí bóre ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù ti rivers united nìyẹn nítorí pé ìròyìn kan lu jọ́rọ̀ alápá bí ó kẹ̀dẹ̀ tó mi lọ́wọ́ o wọ́n lẹ́ni tó jẹ́ assistant coach wọn lọ́wọ́ tá a wà yẹmi ọ̀làdéwájú owó ṣeéṣe kó lọ rèé gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀‐èdè equatorial guinea nìyẹn o èyí ikọ̀ agbábọ́ọ̀lù malabo united bó tilẹ̀ jẹ́ wípé ìdúnadúrà wọn ní kò tí ì láǹfààní láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n alaye yẹn ti fi ìmọ̀lára hàn wípé ń ṣetán láti lọ gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù malabo united èyí lórílẹ̀‐èdè equatorial guinea gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe tó mi lọ́wọ́ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù rivers united èyí lọ́dọ̀ ẹni tó jẹ́ assistant coach wọn yẹmi ọ̀làdéwájú ó lè mí láǹfààní láti jáyìn tèmi lónìí fẹ́rẹ́ ń jogi o ó yẹ mo tún gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ yẹn ó dọdọ àwọn ìràwọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀dọ́ lè jẹ lọ́kùnrin tí wọ́n jọmọ bíbí orílẹ̀-èdè

fọwọ́ sí júwe lé ẹ̀yẹ fọ́lù kọ́ ni wọn ṣùgbọ́n update ti ń bẹ̀lẹ̀ kí n gbé súnmọ́ yín bẹ̀tà wí pé ẹni tó jẹ́ olùkọ́ ni àgbà ọ̀jẹ̀ kan ilé tó jẹ́ wípé jánu sọ kúrò lọ́rọ̀ tiẹ̀ ta bá ń sọ nípa bọ́ọ̀lù alábẹ̀dẹ̀gbà àbí rẹ́nà ó ti gbà láti wá gbaṣẹ́ olùkọ́ni ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀-èdè tunisia gẹ́gẹ́ bí àjọ tí rí kò tí ń ṣe kò kárí bọ́ọ̀lù alábẹ̀dẹ̀gbà ẹ̀yẹn lórílẹ̀-èdè tunisia gẹ́gẹ́ bí wọ́n ṣe kàn sí ẹni tó jẹ́ olùkọ́ni ọmọ bíbí orílẹ̀-èdè faransé náà wípé kó wá jẹ́ olùkọ́ni wọn lẹ́yìn tí wọ́n fọwọ́ sí júwe lé ẹ̀yẹ fọ́lùkọ́ni wọn ẹ̀yẹ sabri nàmọ̀ bọ́ọ̀chì ó ṣe jẹ́ gangan nìyẹn lápá àbẹ̀yẹn má ní ìgbé ẹdẹ́bẹ̀ mo ti jẹ́ ẹbẹ́ta rírí gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ bí ìsúlé bí ìkẹ̀dẹ̀ wararo ó yẹ wẹ́sùọ̀ gbá wọn ti ẹdẹ́bẹ̀ já wọn bẹ́ta jẹ́kọ́ mọ bó ṣe ń lọ ó dáde dẹ̀yìn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù chelsea honorable abubakar opeyemi eagle network ìlọrin east lórí ẹlápá àbẹ̀yẹn bàmí máa jẹun lọ kò sáwẹ̀ bàmí abdulrasheed adélábù gàgàbá gbogbo chelsea lájẹ́gùnlẹ̀ lè lọrin orí ẹlápá abẹ abúlẹ̀ ṣòwò lẹ́ṣà agbára àtàṣe gbogbo chelsea nípínlẹ̀ ọ̀ṣun ṣèyí lọmọ ọ̀gá láníta kọgun nílùú lẹ́ṣà ọ̀gbẹ́ni àjàskọ́rì wáyà ní gbogbo òtísí agbára gbogbo chelsea nìyẹn ẹ̀yẹn ní gbogbo òtísí bàbá chelsea ní gbogbo gìrì alímìtì máa ṣàdá ṣe rí gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù alábẹ̀dẹ̀gbà tí wọ́n ti ń fi yín ṣe yẹ̀yẹ̀ tí wọ́n fi yín pàǹgbòráyé wípé agbábọ́ọ̀lù chelsea mélòó ló lọ sínú ife ẹ̀yẹ àgbáyé ó yẹ jẹ́ ń bùyìn gbọ́ wípé kan lára àwọn agbábọ́ọ̀lù yín lọ́wọ́ tá a wà yìí òun náà ti lọ darapọ̀ mọ́ wọn akẹgbẹ́ rẹ̀ o ẹ̀yẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè England ṣáájú bí wọ́n ṣe láǹfààní láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Croatia ẹ̀yẹn dèdè agogo mẹ́sàn-án àṣálẹ́ lẹ́ni gangan ta ni mo sọ nípa rẹ̀ mo sọ nípa tare Trevor Chalobah ẹni tó jẹ́ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ẹ̀yẹn Thomas Tuchel ó ti láǹfààní láti pè kí ló sì fa bìkọ́ bí kò ṣe lórí pé gírí agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle United àwọn ti the prince mo ń sọ nípa Tino Livramento gẹ́gẹ́ bó ṣe gbé ń júrì ìhun gangan ló fa bìkọ́ eléyìí

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́n ti jù á mì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti máa fọ́n gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjìmúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó máa dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtòkò. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: se be ma wole sori eto a tun pe le iroyin ni koni diamond 88.7 fm e lorin a kin yin ku ajode lapa gusi la oriwo ohun ari gbogbo
1: fighter
0: ko ri bo se ri la aro ye olowo sanu wa o mi da leyin ka je ni ajode le mi nje o
1: to olorun wa joye wole lo ko temi loni soki awon iwe iroyin to ba wa so de futaro to ni re o guardian bembi the nation bembi punch bembi leadership bembi daily post daily trust gbogbo won na ranju kankan si waju temi laaro to ni o mi
0: Oh, yeah, Jackie, me know more Latin in where in the post. She was you not rotten, eh? Jerry, I got Bola Mate in a Bola Jay Shago. Oh, Tira, one look, eh? Eh, we like it, eh? Latin to the Bama for Gamina. I be a do all ye banje. There, Gabby, I should check on the Bima. If I call it, did you do for Gamina? Near my way, Lodge on Saturday. I like building you for when you like it, eh? For it, lay you up for a groschelo. Eh, PC. Oh, Jack on the Mima. Oni egbe oselu APC nipele Ekiti won ma lori re won lucky lori bi won se ni asiwaju bi ti gomina oye banji lasiko ye are bola mi tinubo eni ti igbe keje re kashimu shetima to soju fun o wa je ko di mimo oni se ri oye banji is the way to go nipele Ekiti emi ko mo so the punch lo se ri e la ro toni
1: a fere gege o di wo ninu wo royin gadi ato jade lojumo to ni kini won wi kini won so bo tin lola wa
0: Nigerian tribute to Jade Lojumo Tony. Arabian Akoko, Logi Lady Nigeria. I shall feel all no remits in a ball. Oh, Tishabe, La Shabo. See, we let Benway, you Lana or Joy Shago. Lassiqua Bewa, Nebe, Lotty Shaloju, or Juko, a quiet Moyagai Balode. In you to open information and communications technology. ICT, a lady told your body bebo. Only a year, only your mui borrow. Ba ikose mose leka ilana ti igbalode o wa je ko di mimo o ni se ri sisi ti awon se ICT tutu ye o ti mu ki apapo awon ojuko ICT ton be ni ipile benue ko di merin niye bakan na o ni ni gbogbo awon ipile ton be lorilede Nigeria ati ni awon ojuko ICT ton fi marun ton fi din ni ogun iyun 15 ICT centers e ohun lo nbe lorilede Nigeria ton fi mo ni ipile Abia Cross River Rivers, Delta, Eboye, Edo, Jigawa, ati ni olu ile wa Labuja. Inu wari Nigerian Tribune ni mo ti ri royin won laaro to ni.
1: Ade abo tin lo la n gbe nu si loko kejeje atupale royin na lodoro to gbede kankan te fe tin ko lodi kon gbe kon gbe kon bo ki lojumo to ni o di wo. Ninu wero ile lipos to jade lojumo to ni o fere gege kini won wi kini won so. Ni gboro aye o lori oro eto abo tori wuge wuge nile wa Nigeria o mi. Ejojumo pe legbe ma so fi agborilede yi ni won ma ti mo adiko ba akoko to ye ku won fi wa lenu isimi o be ni won pase papa bi oge wi pe igba ti o ba fi de ojo keta le logo iyen 23rd of June ni pori ofi olongo won ni ki gbogbo awon ma so fi patapata porogodo ki won pada si ilegbimo asofi agborilede yi lati juroro lori iwe abadofin to ni se pelu oro idasile olopa ipinle lori lede Nigeria ile ile igbimo asofin agba orilede yi ma ti mo adiko ba eya akoko to ye ko won lo lenu esimi be ni won pase o fun gbogbo omo asofin patapata porogodo lati pada si enu ijoko ile ohun ni ojo ketalelogun osu kefa odun ta wa ninu re ye lati juroro lori ona agbe kini ohun gba ti o fi mu yesi dele dele papa julo ta fi wo ojitu lai lai so on to ni se pelu oro eto abo tori wuge wuge ni ti toro ile wa nigeria ati lati soro lori iwe abadofin to pe fun sise idasile olopa ipinle won ni iwe ohun ati jade na ni eni ti se akojanu ile igbimo asofin agba orilede yi dokita emmanuel odo leyi to fi lede gamboro si gboraye o ni ojo isegun eyi ti won ni ase ohun wa latodo eni ti se are legbimo asofin agba orilede wa nigeria alagba goswell apabio lo fokenke oro na si gboraye to si ni kini ohun o ma gbudo mo lo ni yajo yajo lo kokeje ji tori pe oro ti nbe nle yi ko ti tutu debi ti oni ni o be ni won paro wa si gbogbo awon senator senator lati pada si joko ile ohun ni ago mokola owuro ni ojo ketalogun osu kefa odun ta wa ninu re yo baba asiri abi lo ni soki omi
0: na
1: baba ko wo ske
0: yewo
1: o tele daily post la tu seri e ganu siroyin la ro to
0: e jo ke mi na ma se be gba ile ejo ko temi lorun lo loro to ni emi ko mo lojo nbe o gege bi ile ejo ko temi lorun eleyi to fi ilu abuja to fi se ibujoko won ti joko di mimo yi pe ki won dawo duro lori sise amuse idajo kan eleyi ti adajo peter lifu ti o da lori yiyo oruko egbe oselo african democratic party adc action people's party apsp ati action alliance aa to fi mo egbe oselo accord party ap ati egbe oselo ta mo si zenith labor party zlp kuro ninu awon egbe oselo ile ejo ko temi lorun ye won ni idajo ti ile ejo kekere to daye won ni idajo na o senu re o won ni ati wipe ko ye ki adajo peter lifu ki o tesiwaju lori irufe idajo baye nitori wipe kini ile ejo ko temi lorun ti fohun lori ejo ye won wa je ko di mimo won ni adajo peter lifu ko gbodo tesiwaju lati gbo ejo yi mo won ni nitori wipe kini ile ejo ko temi lorun ni won gbegbese lori ejo na baye won wa pa ase wipe ki kaka ko pa lolo lori idajo ye titi digba ti lejo ko temi lorun yo fi gbe igbese oju opo channels ni mo ti ri royan un laaro toni
1: ode o o tun di wo ninu we royan vanguard to jade lojumo toni lori kuku keke kuku keke kuku keke keke kuku lagbo oselu omi e pele ogun bi o ti wa gangan ni mo ba le ka se bayi lojumo toni o won ni iyabo obasanjo mo ti seri pada sinu egbe oselu agborun ni ta mo si pd be lolulu ati leyin fun adebutu o e o ma sofin teleri to soju ekun arin gbogbo ipinle ogun iyen senator iyabo obasanjo o mo ti seri pada o sinu egbe oselo people's democratic party pdp won ni laarin ose kan gbako leye leyin ti o ko we fi egbe oselo all progressive congress apc sile eni tin se omo obirin fun are ile wa nigba kan anare iyen oloye olusegun obasanjo ni o mo di oro won o ni ojo aje ni secretariat egbe oselo pdp leyi to fi de pagba o si ilu abeokuta lasiko ti won si so loju egun alhaja yemi sowumi kolopo eni ti won ni o ti fi gba kan ja ti won pe ni former group business editor of the punch english ni won fi seri e lojumo tun ni won ni ohun gangan ni won ma feyan o gege bi eni ti o je omo oye oludije dupo igba keje gomina yen deputy governorship candidate ni won mo pe o sugbon o yabo obasanjo ni o mo fokan ki oro won si gburo aye o ni egbo won mo ti pada sinu egbe oselo pdp be gangan lo tin lo daula lasiko yo baba lan si be omi
0: na
1: vanguard lo tun seri oro laaro to ni fa
0: e je ke mi na lo si ipinle oya lodo seyi makide ti won ni ko se kan ri amo tin se le keji python 2.0 ni ipinle oya gege bi gomina seyi makide o ti je ko ye awon eniyan ipinle oya o ni se ri awon omode ati awon oluko ta nwa nijoba ibile orire o ni 16 o la ma ri won bako na ni o fo won oro ilede lasiko ti gbeju gbeja olufe olufo ohun soro lori itakun ayelujara iyan martins vincent ote ti gbogbo eyan mo si baba dudu very dark man lasiko to siwaju eto iwode lo sílu Ibadan èyàn lọjọ ìṣẹ́gun níbi tí ó ti ń bèrè fún ṣíṣe àwárí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ọ̀hún láì fi àkókò ṣòfò nígbà tí gómìnà Ṣèyí Mákindé tó ń bá VDM àti àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ní ilé ìjọba níbẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé ti ní ṣe rí ọ̀rọ̀ yìí ó bà mí nínú jẹ́ ju gbogbo yín lọ gẹ́gẹ́ bí gómìnà eléyìí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní abẹ́rẹ́ ó ní ohun tó ń bà mí nínú jẹ́ lójoojúmọ́ lóòrèkóòrè ni ó wá ṣèlérí ó ní iṣẹ́ ń lọ lọ́wọ́ iṣẹ́ ò dúró láti rí wípé láyọ̀ àti lálàáfíà làwọn ọmọdé wọ̀nyí àti àwọn olùkọ́ wọn ni wọ́n padà dé sáàrin àwọn èèyàn sáàrin àwọn mọ̀lẹ́bí ni wọ́n padà dé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pàtàkì jùlọ ẹ fẹ́ kà síwájú sí inú ìwé ìròyìn leadership tó jáde lójúmọ́ tòní ní ìròyìn ọ̀hún létí ń tẹ̀sí.
1: àdúrà tí kò wà náà ń gbà táwọn náà rawọ́ rasẹ̀ sí ọba jẹ́nọ́ọ̀lì bákínà ni pé kó mú wọdé láyọ̀ tààrà àgbákẹ́ròyìn gbà ní bára òlọrin bábá rí ohun tó yà wọ́n lẹ́nu ọmọ gbọ́ àgbákàn ìrèdí ni pé wọ́n ní ìyá àgbàlagbà ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún kan ò ní ọmọ ọmọ rẹ̀ lóbìnrin tá a mọ̀ sí granddaughter ni ó mọ̀ ṣekú pa ò nílùú Dàwúrà kórí ó máa kó wáyọ̀ mọ̀ ní ìlú Dàwúrà ni ó mọ̀ ń bẹ nínú ìlà ìlú ọ̀fọ̀ lásìkò tá a wà yìí látàrí bí wọ́n ní wọ́n ṣe ṣekú pa ìyá àgbàlagbà kan ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún 96 years old woman ni wọ́n pè ó adìyà umar òsénì ní kórí ó ṣàánú gbogbo abiyamọ kó gbà wá ó kó mọ fún wa lọmọ gbàjẹ́ ńsinmi o gẹ́gẹ́ bí onírúurú olóbó ìròyìn bí wọ́n ti taari kínní ọ̀hún bí wọ́n ti fi léde o wọ́n ní ìyá àgbàlagbà náà ni wọ́n fẹ̀sùn kàn wípé ọmọ ọmọ rẹ̀ lóbìnrin aisha muktar ló mọ̀ ṣekú pa ó bí wọ́n ti fẹ̀sùn kàn wípé ṣe ni ó la odó mọ́ ìyá ọ̀hún lórí nílégbèé rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily trust bó ti ṣẹ̀rí ẹ̀ àgbákẹ́ròyìn gbà ní ìrọ̀lẹ́ ayédèpọ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́wájú wọn ní ẹni tí ń ṣe àgbà ọmọ rẹ̀ lọ́kùnrin yẹn edison english ni wọ́n fi ṣẹ̀rí ẹ̀ muktar husseini ló mọ̀ fi di ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ló mọ̀ fi múlẹ̀ o bẹ́ẹ̀ lójúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani lọ́kàn jẹ́ tó sì wáyé láìrò tẹ́lẹ̀ kórí ó mọ kó wayọ ni àgbákẹ́ròyìn gbà ní daily trust ló gbé o gbẹ̀nùtàn o.
0: ìròyìn tó wà níwájú tèmi náà yìí ò rẹ́rìn-ín bẹ́ẹ̀ náà ló bá nínú jẹ́ gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara wa ní àyín ìyún onímọ̀ ẹ̀rọ suleiman bọ́lákà lẹ́kàó ti banújẹ lórí ìṣẹ̀lẹ̀ ìpapòdà ọba ládẹ́kan ìyẹn ọba ti ìlú ọláyinka níjọba ìbílẹ̀ ìfẹ́lódù ọba salmon ọlátúnjì àwẹ̀dá wọn ni ọba yìí ni àwọn oníṣẹ́ ibi ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa gẹ́gẹ́ bí kàwú ṣe jẹ́ kó di mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ó ba nínú jẹ́ ogbomi lójú ẹni tó sì bá gbogbo àwọn ẹbí olóògbé náà tó bá wọn kẹ́dùn àti àwọn ènìyàn agbègbè ọ̀làyínká tó fi mọ́ gbogbo ènìyàn ìpínlẹ̀ kwara níbẹ̀ òun ni kàwú ti jẹ́ kó di mọ̀ pé àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jí ọba aládé ìgbé ni wọ́n ti fi pamọ́ láti nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí ọba yóò sì padà dé ní ààyè òní kódà lẹ́yìn ìgbà tí àwọn ènìyàn agbègbè náà tí wọ́n san owó ìtúsílẹ̀ tí àwọn ikọ̀ ajínigbé yìí tí wọ́n béèrè fún ó ní èyí túmọ̀ sí wípé àìsí ètò ààbò ó túbọ̀ ń pele kẹ́sì lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ láwọn ìgbèríko tó ń bẹ ní ìpínlẹ̀ kwara olùdíje sípò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara ó wá ké sí àwọn àjọ elétò ààbò láti túbọ̀ jẹ́wé sóbì kí wọ́n túbọ̀ fikún iṣẹ́ wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ọ̀rọ̀ àwọn olùgbé agbègbè káàkiri ní ìpínlẹ̀ kwara láti máa wà ní tojú tìyẹ́ kí wọ́n sì máa fi èyíkéyìí olobó tí wọ́n bá fura sí tó àwọn àjọ elétò ààbò létí ìròyìn yìí ni wọ́n taari sí yàrá ìròyìn iléeṣẹ́ tiwa diamond 88.7 fm
1: ọ̀rẹ́ omidé ọjẹ́ sáré jọlẹ̀ mọ̀ pàápàá bí ọ̀gán ó di wọ̀ nínú ìwé ìròyìn punch tó jáde lójúmọ́ tòní gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹkúnnù kẹ́ ẹ mọ̀ gbé àwọn ìròyìn àjàrà búùkà àwọn ìròyìn àgbélẹ̀rọ bẹ́ẹ̀ ti ń gbà á bọ́ ti ń tari ẹ̀ sí yín lẹ́yìn náà ń tari ẹ̀ sáwọn èèyàn ẹ mọ̀ gbúdọ̀ ṣọ́ra ṣe lásìkò tá a wà yóò ìdí abá ni pé wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá ni wọ́n mọ̀ ti arákùnrin kan wọ́n yé kó bó bí ẹni ègbé ni o lórí bí ó ti láǹfààní láti pin fọ́nrán fídíò ayédèrú kan èyí tí wọ́n ní ó sọ wípé àwọn ikọ̀ gidi gan kú janduku ta se bandit won se akolu ni ipele ekiti ile ise olopa ti ipele ekiti ni won mo ti fi gboro ofin gbe arakunrin kan iyen sunday olawale o lori esu wi pe ohun na lanfani lati kopa ninu awon ti o npe foran video won ayederu iroyin wi pe awon iko janduku elekeru bandi bandi bandit won se akolu si agbegbe kan ti won pe ni are ekiti ni ijoba ibile irepodo ifelodun ni ipele ohun eni ti se alukoro ile ise olopa nipele na alagba sunday abutu ninu atijade kan eyi to fi lede nilu adu ekiti ni ojo isegun ibe gangan lo je ko di mo pe eni ti se afurasi ohun lo ma pada jewo ipe ni toto ni ohun mo je bi oro na bo ti le je pe ohun o le salaye pato idi ti ohun fi tare ajara buka iroyin ohun si iguraye o abutu o tesiwaju ninu oro re oni ile ise olopa inu won yo dun lati tepelemo fun gbogbo ara ilu wipe e kiesara lori awon iroyin ajara buka awon agbelero yala iroyin eyi to fowo ko tabi to je ti fona video koda te dori fona ohun eyi to ba gba ale to je pe aye deru laso laso ni e yago fun tori pe bi ile ise olopa se wa lasiko yo enikeni ti won ba nawo gan won e bi eni egbe ni o gbo ba lasi re won ti jo mo pe orilede Nigeria ibe gangan ni won pe bi ati pe ru fe eyan be yo fi mu kato ofin yo ti jo lamba pa ni waju ofin punch lo seri e laaro tuni
0: o yo je ki mu ni wa gan ni trust to jade loju mo tun ni ile ejo gigi apopo ti ipile kasina ati ni ki arabirin awuwa maktaro ki o lo se be faso pepe roku aba leyin na won wa tun ni ki won se be ki won da won tun da ejo iku fun ipe ki won lokun titi emi yo fi bo lara re death by hanging gaga bi won se ni o jebi esun ni ifowo so wapo pelu awon iko agbesumo mi orisi esun meje ohun ni won fi kan arabirin awowa mokutaro eleyi to ni se pelu ipe tepero pelu awon miran lati wuwa odaran ati se atileyin fun awon iko tilawe o te waju ninu ajade ti won fi lede gba ti owo ajo di esese eyun eleyi ti won fi lede ni ojo kerin din ni ogun shukasa oni ole owo ti arabirin awon nigba ti won je kodi mimo won ni owo te ni ibudoko ta mo si jibiamu to park to be ni ipile kastina lasiko to ngbiyanjo lati ko awon ohun ija ogun lo fun olori iko bandit kan eni ti won fura si gaga bi olori iko bandit suspected bandit leader ni o daily trust ni wero yin to so di mimo
1: ara omi da baba si ku lodo re olanfani lati dawo gan ko re ku olori iko baba si ti tan jawo ma lo tarata si abala keje to eta ko ni abala lame to alayo lanfani lati so pe lame to awon ti wa ni kale yin comrade Hussein Abdulaziz omo to so agbo lenu bi jata jata ojogbo ni la kaye ajo mo ganun se gbenu se gbenu se labala ta de duro ni o ko to ri pe mo gbohun lenu alejo wa omi oga akorin egbe wa wole ambo eyan ra le

0: Ìyàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa. Abala Alámì ìtàn lórí àtúpalẹ̀ ìròyìn ìgbẹ́ náà ni a ṣe wá. Ẹ kú ìhò tẹ́tí Lẹ́kọ̀ọ́ látàárọ̀. Comrade Hussein Abdulaziz.
1: Ọmọṣọ́ṣọ́.
0: Ẹ kú àtúntò ọ̀nù látàárọ̀
2: sáà. Ẹ ṣeun gàṣà.
0: Ẹ já lọ sórí kókó kejì lórí ọ̀rọ̀ ètò ààbò torí wúgẹ wùgẹ tí ò rajaja nílẹ̀ wa Nàìjíríà. Wọ́n ní ilégbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí wọ́n mú àdínkù bá àkókò tó yẹ kí wọ́n lò lẹ́nu ìsinmi. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí gbogbo ọmọ asòfin pátápátá nílégbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí kí wọ́n padà sí ìjókòó ilé ní ọjọ́ 23 oṣù kẹfà ìyẹn oṣù tá a wà nínú rẹ̀ yìí láti jíròrò lórí ohun tó ní ṣe pẹ̀lú ìwé àbádòfin tó ń pè fún ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àtàwọn ọ̀rọ̀ míì tó ṣe kókó tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ètò ààbò. Ojú wo lẹ́yìn fi wọ̀rọ̀.
2: Ṣé ẹ rí tí àwọn afẹ́kan máa tẹ́kì ọ̀rọ̀ ọ̀hún serious? Èèyàn mi lè sọ̀rọ̀ tó dùn tí ó sì máa jẹ́ ẹ̀fẹ̀.
0: Lọ́nà wo?
2: Ṣàpá àwọn ọ̀rọ̀ kan ń bẹ, àwọn ẹ̀fẹ̀ rẹ̀ jẹ́ kí n pè lẹ́fẹ̀ tó dùn, àwọn ọ̀tọ́ mi sì ń bẹ tó kúrò. Ẹni tí ó sọ̀rọ̀ tí inú wọn ò fi dùn bí ká ní pásítọ̀ o, wọ́n ti ní gbogbo ọmọ Nàìjíríà wọn fún wa ní incentive o, kìí ṣe palliative o, incentive láti lè máa gbá ìrọ̀rùn bá ti ń ṣe fún wa láwọn tó lajú social investment. Ṣàpẹ́ ẹ̀wò ta ló sọ̀rọ̀ yẹn? Ṣàpẹ́ ìròyìn tó dùn ni ká ló bá lọ rí bẹ́ẹ̀. Ìròyìn ayọ̀ ṣe mọ̀ pé a mọ̀ dúpẹ́ bọ̀ ẹ̀wò ta ló sọ̀rọ̀ yẹn? National Assembly ta nílé ni the 10th assembly right under the leadership of Senator Godswill Akpabio. Even if be 84 years birthday anniversary Baba Absalom Abubakar, former military head of state wa. Ẹ̀wọ̀ assistant president n sọ. Ṣẹ̀gbọ́n mi àtàwọn ọ̀rọ̀ mi ta ti lè kà mọ́ wọn pàwọn ni wọ́n sọ. So wọ́n portray ara wọn bí ẹni tí ara ò lè take for serious.

0: yẹjú wa lẹ kéré ní ilé ẹgbẹ mẹkúnù kan tó fẹsẹ wálẹ ní nàìjíríà tó lè jòkó àlẹ abẹ pẹlú ìjọba fẹ kí n ṣe wá rè so níparí àwọn àjọba wọnyí àtúntò òfin tí ó mú rọrùn wá àtàrí padà lọnà tá a fi ń ṣèjọba ló yẹ ká ṣe àtúntò change fún oyíwá àwọn padà àti orí wọn tí wọn fi sànú aráàlú àfáà dr lanle òkìkí láti kàkúrè.
1: Ọ̀rẹ́ ṣeun fún ìwòye ti yín náà. 0913655952.
2: One in a car, we don't our special clients. And the competent men in the studio. One in a Kiola and Koto Mabukonwa at Yamwe Biwa. One in I want to appreciate a little to Ali Agbarambi. One in one sorrow, knee, so tea or crown one make no. One in untossy so old Tony. If the country didn't take a good care. Àwọn existing police tani the community police náà yóò tẹ̀síwájú lórí ìtọ́sẹ̀ àwọn ọlọ́pàá àtijọba àpapọ̀ tó wà nílẹ̀ ọ̀tún bábẹ̀ láti GRA ni wọ́n fi ránṣẹ́.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun fún ìwòye ti yín náà dúpẹ́.
3: Ẹlú ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun o.
3: Ẹ kú ìfẹ́ ọlọ́run ní yíyá ọmọdé pẹ̀lú bàjẹ́.
1: Àmì ọlọ́run.
3: Aláàjì sọba alájà ń kú bàbá gbogbo dídá tí àwọn akẹ́rin dá sí à ń fi kùn yìí léèrè ètò ìdájọ́ òun ni mo ṣètò ìdájọ́ à ń dúró di ètò ìdájọ́ yìí akọ́kọ́ dúpẹ́ fún àwọn tí wọ́n dá tí wọ́n dájọ́ yẹn padà torí ìgbà tó ń bá ti kọ́kọ́ sọ lánàá tí àwọn òjà one party system ìjọba ológun ni wọ́n fẹ́ mọ̀ ní fún wa yẹn bó o lẹ́gbẹ́ ó ṣe wà tí ò ní lálàtà àmọ́ tí wọ́n ti wá sí ìtọ́ da púpọ̀ yẹn torí ó ń kájú kú jẹ́ wọn tó ní sí ta bá fẹ́ nìkan lọ́dún mẹ́rin tí ọba lò dáadáa á lè jù fẹ́ ni tọ́ba wùwà àmọ́ pàtó wá di pẹ̀lú kánṣu àwọn ẹgbẹ́ kan fi àwọn ẹgbẹ́ kan lẹ̀ tó ọkọ́kọ́ jẹ́ tọ́kọ́kọ́ fi nínú jẹ́ nọ́kọ́ lọ́wọ́ mọ́ bà wá nìkan àmọ́ bẹ́ẹ̀ ti wá yan ìjọba kó ní kájú kú yóò lè mọ bí tí ọba lọ ọlọ́run ẹjọ́ wa débẹ̀ jẹ́bi jẹ́bi jẹ́bi tí ọrọ̀ wa lọ́rùn ọlọ́run yẹn fún wa wà wọ ara ọlọ́run yìí jẹ́jẹ́ àmọ́ ìgbẹ́
4: báyà. Ara ilé ẹja máa bẹ lọ́run ni o ṣe ìdájọ́ tí wọ́n kọ́ dá dúró òun náà á kí àwọn ẹ̀ka tán dá dúró pé wọ́n sin òpin kọ́kọ́ fún wa ní sọ́kọ̀ ni o ṣe understand ẹjẹ́ kó parí yẹn kó mọ̀ adé pé afọ́jú ọlọ́mọ rẹ pẹran ó ní ẹjẹ́ ń jẹ́wó ẹjẹ́ ń gbé mi ṣe wọ́n kọ́ dá dúró òun náà kó yá wà bẹ́ẹ̀ kó tún kan tò ní o kó mọ̀ padà di pé at the end of the day yóò padà wàá rí bẹ́ẹ̀ yẹn yẹn o
2: ọlọ́run ní dáwàá láti ọ̀dọ̀ Adeola yẹn I am blessed wọ́n ní tí wọ́n bá ń fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ohun tó jẹ́ ẹ̀tọ́ wọn tí wọ́n sì ń ṣètọ́jú wọn dáadáa wọn ó dẹ́kun fífi ojú àwọn aráàlú wọn iná I am blessed ni wọ́n fi yan ránṣẹ́
1: bákan náà
2: wọ́n ní ẹ káàárọ̀ olóòtú àti ẹ̀tọ́kọ̀ wọn ní àwọn aṣòfin wa wọn ní wọn ò ṣètò wọn ní kí ló ń lọ fún ọlídé fún nígbà tí àwọn ìpàgbésùmọ̀ mi ò lọ fún ọlídé wọn ní kò yẹ kí àwọn aṣòfin àwọn gómìnà kí wọ́n tiẹ̀ lọ fún ìsinmi kankan títí dìgbà tí àlàáfíà yóò ti fi padà dèlú wọn ní kọ́lọ́hún kó bùkún orílẹ̀-èdè nàìjíríà abdullahi kim zain akéwékèwé láti àgbàjẹ.
1: ọ̀rẹ́ ajá mú kàn sí àbíbò ní ká máa lọ.
5: Abiola, ti ọmọ nàìjíríà fẹ kó ṣiṣẹ àbí afẹ kí wọn àmẹndì ẹ that is number one.
6: Yes.
5: Secondly ṣé tí àwọn tí under party rẹ tí wọn bá nífẹẹ aráàlú ṣé party mẹrin márùnún kò tó wa ní nàìjíríà láti tẹlé that is ìbéèrè tí mo fẹ béèrè lọwọ.
1: Ọ̀dà ẹ ṣeun ọjọ́ ti lọ
4: ọmọdé wọn ti béèrè wọn ti dáhùn. Òfin kan ti ń bẹ nílẹ̀ ni wípé ẹni tí ò bá ti ní 2% kan kó má ṣiṣẹ́ mọ́ ó yẹ kó sì kẹ́sì òfin ó múlẹ̀ ṣe understand àwọn àti wọn wá béèrè kínní kan wípé sáwọn ti ń dá páàtì tó pọ̀ tó bá òun náà ṣé fi aráàlú ni wọ́n ní níta àwọn àti béèrè lẹ̀kan nìyẹn yìí tó wá fi kún ni wípé ẹ̀yin tẹ̀ ń dé bùsùlù náà lẹ̀ tẹ́lẹ̀ advocate fáwọn èèyàn ẹ já àwọn èèyàn mọ́nú yín àìmọ́nú yín kò já bá ṣe support yín ọlọ́run ràn wọ́n lọ́wọ́.
1: ọ̀rẹ́ ẹja máa lọ fún tààrọ̀ tó ní ilẹ̀ tí má bá ti ń dúpẹ́ lọ́wọ́ comrade Hussein Abdulaziz ọmọtọ́ṣọ́ a máa rí yín báwo ọlọ́run iwájú òye wọlé ló kọ́ ti mẹ́mọ́ gbàgbé pé gbogbo ìwòye àwọn tó láǹfààní láti dá sí ètò láàárọ̀ tòní tí mọ́ ti lámì ìtọ́wọ́ yàtọ̀ sí ti kàn ní diamond 88.7 fm tí mọ́ ti àwa atọ́kùn náà yọ̀ọ̀dà fún wa ya jalo
2: omidan hola yin ka ajani ajibade.

0: especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yé àjọ gbọ́ni.

ẹjẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ máa kí wa kábọ̀ lórí ètò ẹ̀bàwádà sí hágbọ́n tí ẹ̀ka ètò ìlera ẹ̀tí mọ bí a ṣe máa ń ṣe lórí ètò yìí níbẹ̀ náà ni a ti máa ń dára wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà ìgbé ayé ìrọ̀rùn wa ọ̀nà tí àwa náà tí a fi máa fiyè sí àwọn ohun tó ń lọ ní àgọ́ ara wa ó dàbí tá a bá ní ọkọ̀ tá a wá ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣe mọ̀ pé tó bá ti ń jack a máa máa wò pé nǹkan kan ti ń ṣe mọ́tò yìí nǹkan kan ti ń ṣe tàbí tí à ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ tá a wá rí pé jíà yẹn ò mú dáadáa a máa wò pé tí bá ń drive lọ jíà yìí máa ń smooth ó ṣe wá ń hang báyìí òun náà ni àgọ́ ara wa náà ṣe rí àwọn nǹkan tá a fi máa fiyè sí wípé apá yìí ò kì í dùn mí láti bí ọ̀sẹ̀ méjì báyìí mo kàn ń fi òpápá yìí dùn mí ibi orí lọ́wọ́ ẹ̀yìn báyìí ó kàn wá ń dùn mí lálálẹ́ ni kí ló tó fi já lálẹ́ àwọn nǹkan wọ̀nyí la máa ń gbé yẹ̀wò lórí ètò ìbáwádà sí àgbọ̀ tí ẹ̀ka ètò ìlera láti pe àkíyèsí wa sí ká lè mọ bí ara wa ṣe rí àwa tá a lè mọ bí ọkọ̀ wa ṣe rí a mọ̀ ìgbà tí ọkọ̀ wa bá fẹ́ máa fún wa láwọn sáìn kan kódà ẹ máa wòye pé báwo ló ṣe mọ̀ pọ́kọ̀ yìí ń ṣe kíní kan ni mọ́tò tí mo ti ń wà látọ̀dún wo mo ti mọwọ́ ẹ̀bàjẹ́bàjẹ́ àmọ́ ò wá mọwọ́ àgọ́ ara àti ẹ̀bàjẹ́bàjẹ́ nǹkan máa wá sí ẹ dókítà máa wá bèèrè pé ìgbà wo ló ti ń ṣe yín ẹ mà ní mi ò mọ mo ṣàkọ̀rí láàárọ̀ yìí ni dókítà ó lé ẹ̀kọ́ lè rí láàárọ̀ yìí tàbí kí nǹkan máa wá ṣe yín kẹ má wàá lọ ilé ìwòsàn lásìkò tó yẹ kẹ lọ tí mọ́tò wa bá ń bàjẹ́ tí nǹkankan ṣe mọ́tò wa torí pé a mọ̀ wípé tí nǹkan yẹn bá bàjẹ́ tán ọgọ́rọ̀ owó la máa fi tún ṣe kì ń pẹ́ tá a ti pè mẹkáníìkì ẹ lọ ẹ wo mọ́tò yìí ṣe bákan bákan kò yé mi o ibo lẹ wà ṣé kí n gbé wá a máa ń káràmásìkì ọkọ̀ wa ju ara wa lọ àmọ́ tó bá jẹ́ pé àgọ́ ara wa ló dẹnu kọlẹ̀ àbí tó ń ṣe bákan ẹ máa gbọ́ ó máa lọ stress ni ó máa lọ tí n bá ti sùn ó máa lọ ẹlòmíì ó lè nǹkan kan lè máa ṣe fún 2 weeks 1 month yóò máa ṣe ó máa lọ ó bá tiẹ̀ wá ṣàjàwó pé jẹ́ nǹkan ṣàánú ara mi yóò kàn lọ pharmacy kan ni yóò kàn lọ ra eléyìí tó bá wò ẹ jẹ́ ń rògùn ara ríro ẹ jẹ́ ń rògùn ẹ̀fọ́rí òun fúnra ẹ̀ náà ni ó prescribe fún rẹ̀ ẹ má gbàgbé ohun tá a sọ lọ́sẹ̀ tó kọjá tá a pè ní allergy tẹ́ ẹ bá gbàgbé wípé nọ́ọ̀sì ọlọ́wálé sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá wípé àwọn nǹkan allergy wọ̀nyí bíi ká jẹ nǹkan kan ká wá wò pé kíní tí mo jẹ yìí ó dẹ̀ ń jẹ́ kára yún mi wà ní wò pé nǹkan tí mo jẹ ni wò pé ara kan yún mi ó fiyè sí pé ó ṣe jẹ́ pé àti mo jẹ kíní lára yún mi tí ọba gbàgbé lọ́sẹ̀ tó kọjá wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn oògùn tá a máa lọ ń rà lórí counter náà tá a bá rí dókítà tá a fi prescribe oògùn fún wa ó máa fà ó tún lè fa allergy for example ìwọ tó ṣe wípé paracetamol fún àpẹẹrẹ ni o paracetamol ẹyọkan ló yẹ kó o lo bá lo méjì wọn ni ó tún lè ba nǹkan jẹ kókó ṣokùnfà àwọn reactions kan láàgọ ara tí ẹ bá wá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ẹ̀hún tó yẹ kí mẹ́nu bá ni pé a gbé àwọn àlejò kan wá sórí ètò yìí tí wọ́n jẹ́ àwọn àkàndá ilé ìtàbí àwọn ìbéèrè lọ́wọ́ wọn fẹ́yìn tẹ́ bá gbé tí lọ́sẹ̀ tó kọjá ọ̀kan lára àwọn àkàndá tó wà ní agbára lásìkò tá a sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá ń sọ wípé oògùn kan ló fún àwọn lójú táwọn sì fẹ́ sóògùn yìí wọ́n ní 300 level òun làwọn wà tí àwọn lo particular oògùn kan eléyìí tó sọ àwọn ẹni tí ò rí ràn mọ́ ní ìtótúmọ̀ sí wípé tá a bá ń sọ wípé ẹ má máa prescribe oògùn fúnra yín oògùn tí ọmọ nìkẹ́ lò oògùn tí kọ̀dí lò tẹ́yìn náà wá wò pé báwo ni ìwọ lò tó fi wà wò kì í jẹ́ kí èmi náà lò ó ṣó bẹ́ẹ̀ láàgọ́ ara mu underlying ailment tiẹ̀ ṣó bá ti kọ̀dí jámu àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká mọ̀ pé níbi tí ayé dé dúró ní 2026 yìí kò yẹ kí a máa prescribe oògùn fúnra wa mọ́ kò yẹ ká máa wo agbo aláàgọ́ ṣiṣẹ́ mọ́ lẹ́ka oògùn lílò ká lọ ilé ìwòsàn bá ṣe láyé bàjẹ́ tó yìí náà I would say recently mo lọ sí private hospital kan ní recently mi ò sanwó ìpolówó ọjà fún wa mo mọ́mọ lọ ọmọ yẹn wọ́n dẹ̀ yẹ̀wò wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n dẹ̀ fún lóògùn gbogbo owó tí mo ná lọ́sípítù yìí 5200 ni but my mind is at peace wípé dókítà wò wọ́n ṣe test wọ́n dẹ̀ fún lóògùn but what if mo wá ń rojú mo wá lọ counter ṣé mo pé mo lè not the same amount ní counter náà pé lóògùn yìí 3000 eléyìí 2000 I can spend the same amount but at risk wa ni torí pé kí ni doctor test wo ni wọ́n ṣe fún un láti sọ pé eléyìí ni kó lò so tó bá sọ pé hospital wọn
is not that expensive as we always say. E je ka so to oroju lo nje ka ma resolve si the fact that pe hospital won ati lo just to lati fi justify ara wa ka ti le ka lati fi so pe hospital won ni je nko ogun be yen hospital kankan o won sugba mo pe lawon bi kan owo odogba but not as expensive as people always say e ka bo pada so reto ta pe ni e ba wa da si agbon ti e ka eto ilera omidan Olayinka Ajani Ajibade, loruko temi, lekan si, mon bon.

0: Hello,
1: the
0: car.
1: Pastor, you can not to say this.
0: I'm going.
1: Look, I don't know what to say.
0: Epo ati ewa
1: ewa
0: se mo gba
1: be ewa wa nbe
0: ewa ehe
1: ewa kan ori
0: hmm
1: na papo
0: hmm
1: ati ko ti ru
0: hmm
1: e so ma di foke papo ori ko ti ru ma gbe se ma gbe di ma je ko ma ro ko ma ro ma wa ma tu
0: God bless you. E won na mo se nso yin sin pe opopolopo lo nkoju. E wo last week ti mo nso re last week pe aso re nipa allergy and mo de lawon akondan de agbara nbi. Won ni allergy ti mo soro yi. Awon to keko won ni tori pe ba won se joko iun to fu awon loju niyan. O se ni lanu o mo se mo pe eto yi o da ka ma dara wa leko beyen ba se dara wa leko yi ko ni je ki elomi depression pe ki lo se mi elomi ironu lo ma npa ki saisan ironu lo ma npe elomi ki saisan amọ isan ti an ba ti mo pe se wo ati mo ti la idea ni pa e o ma tun o ma nwa mi ni ma 09136 nkan di mo soro nipa customer with low bo ni so o ma wu sai abi bo oh, it's him, Odebe. Okay. Ajen Tashimi. Hello.
1: Come on, good job.
0: I shall do it, sir.
1: We're going to come on. It's a little cost. You're taking it now. I think I'm going
0: to okay.
1: Okay.
0: Okay. Kini awon to man si legbe yen sir abi?
1: Very good. Awon to man da la pele yen.
0: Okay.
1: Ti ba ko le, ti ba ki, ti ke yan ti kale ke awa e bi yo ko fi si be ko gbe le ni gona ko gbo ti ni wa mu wa pa ya ba.
0: Hmm.
1: Kini yan ti ko si en ni. Hmm. Nda de de ko si e ko fi pa ati kan e a ko ko ati si bo mo ti lo de ni mo da awon pa tan mo fa mo si pe
0: God bless you, sir. Hey, she, sir. Who do I pay to shame me on secondary school? Who do I pay? Kini yani muya? Kini kinki? Kini yani stop on? Kilo mo wan shile biyo wawa. No show wako wako cause damaging. Ako rali awo tintini. Eh, wani ri awo nye? Ni ri fi gek? E mi zomu shi man gensi nsha. Eh, mo ko ya kilo kuno muya. Ah, I love this. Mo like beshe mo awo memories kumpada wa. Mo ko ya kini yani secondary school ni. Ah, hori to for mingba no. E mo kori fire ni secondary school. Yale shi man ganti yani. Ni nga te yo bi moto with lo ye in particular o saba ja iso wo ti opolopo wa ti to ti koju 09136556952 and iwa di so wi pe ko to heal completely o man lo between 9 to 2 weeks I mean 9 to 14 days ko to heal to patapata pe to ba lo to ma lo fun ara e o ma lo 2 weeks yen how would na dey sleep.
2: Hello Yes, ma.
0: Ese ma.
2: Yes. Akare, mama je si la ti saboki ni.
0: Mama, on pe ma.
2: Yes, ma. Mama je si la. Akodo, o mu mi lowo ri.
0: Hmm.
2: Ni ara 960 ni o.
0: 960.
2: Deni.
0: Wow.
2: Eh. Ke ri ni gba to mu mi yen, gaga bi atokun ti so. Mo ti owo one thing ti go igbe.
0: Ah, e mi ni ma.
2: Okay, dear. ìgbà tó wá pé ó wá ní ẹwà èyí tó ní ojú ojú ọ̀gbọ̀dọ̀ bó wọ́n wá lọ́pọ̀ mọ́kán méjì ẹ̀yọ́ ni wọ́n lò wọ́n wá fi sí fún mi ṣe ẹ nígbà tí wọ́n fi sí fún mi kíní yẹn á máa gbéyàn lọ́wọ́ síbi síbi síbi síbi.
0: Ara ìpín bó yóò mí nígbà tí kíní yẹn mí.
2: Ara ọmú á máa gbé mi lọ́wọ́ síbi síbi gan-an di tọ́dẹ̀ báyìí gbèjì rẹ̀ wá bẹ́. Ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ìka yẹn ó ìka náà yẹn yọ at the end of the day. Bẹ̀ẹ̀ tó tún wò ó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò dàbí ó ní ìtàn.
0: Ojú àpá ò dàbí ojú ara.
2: Ìṣe ọgbọ́n mi ṣe láti ìbẹ̀rẹ̀. Nǹkan tí ó ní ẹ lè mọ̀ tẹ bá rí mi tí bá ti yìn mí èmi ni mo lè mọ̀ ẹ tẹ ẹ wò.
0: Nǹkan ti ba fíńgà yìí.
2: Ẹ
0: ṣe ìyá mi pẹ̀lú àmọ̀ràn yìí ẹ ti ẹ̀ ṣe ṣé àwọn tí máa ń dé ìkànnà sí ìkànnà dídá tí òun ṣe fún everybody is not for the weak is not for the weak ẹ ṣe ẹni eléèbọ iná lẹ máa parí ẹ bá ti ń bẹrẹ is not for the weak àwọn tó máa ń dé ìkànnà sí tèmi mọ nígbà tèmi wà ní secondary school àwọn sisi gbà náà àwọn gen z ṣé gen z làwọn tó wà nígbà táwa wà ní school mi mọ ẹ máa yanjú ẹ. Yellow millennium okay àwọn before us ni millennium ọmọ yìí ò lọ school àwọn tó ń jẹ́ sisi nígbà tí irúwo àwa ni ọ̀dà pàwà ẹ má dà mí lórí àwa millennium àwọn tó wà before millennium àwọn ni mo ń sọ so àwọn yẹn mo lẹ́yìn kan tó máa ń dé ìkànnà sí ń gbà náà kọ́dà mo rántí orúkọ àǹtí secondary school àǹtí alice ibo ni wọ́n ó jẹ́ kí ìkànnà dá sí wùn mí ìkànnà àǹtí yẹn máa ń ó máa ń nìtì ní all the time mo máa ń wá nǹkan àǹtí yìí máa ń so oúnjẹ wọ́n máa ń gbalẹ̀ àwọn nìkan lóbìnrin ilé wọn báwo lè ìkànnà àǹtí yìí ṣe máa wá nìtì tó yìí mo wá try ẹ wò ọmọ láàrin 2 days yóò dúdú wá ni o mi ò tó bẹ́ẹ̀ ohun tó bá ń notice pé ìdílé tó yẹ pé máa ń gé ìkànnà mi lọ dáadáa because that maintaining of ìkànnà no èmi kọ́ lọ ṣe é fún is not for me mo dẹ̀ ti mọ́ra mi nìyẹn máa wá ge tó máa lọlẹ̀ tí nǹkan kan ò ní lè sápamọ́ síbẹ̀ amúwọ̀ náà tó fẹ́ ṣalákadá ó mọ̀ pé ó fẹ́ dé ìkànnà sí àmọ́ ìkànnà yìí ó ń dúdú jù à ń fẹ́ kẹ́ ẹ bá wa jẹun mámi náà ti sọ adéfẹ́lá wọn ti sọ ẹ lè báwọn mú nǹkan táwọn fẹ́ jẹ bí ìkànnà bá ti ń dúdú. Hello. Yes ma. Ẹ káàárọ̀ ma. Yes ma.
3: O ní pẹ̀sọ̀ kan tí mo fẹ́ bèrè mi bóyá nọ́ọ̀sì lọ.
0: Ẹ bèrè wo bóyá lè rí wọn pọ̀ padà. Torí ibi iṣẹ́ lọ wà.
3: Ìgbà tí kinní yẹn mú mi. Nǹkan kan tí mo discover ni wípé ẹgbẹ́ tí wọ́n sọ pé ó máa ń lọ bíi 15 days kinní kan èmi ò tó èwìkì o. Nígbà tí mo apply kinní yẹn. Bọ̀ nǹkan tí wọ́n discover ni wípé ṣé ní ìlú yẹn ṣe fẹ́ lọ tán báyìí ó fẹ́ pick another mean lọ́wọ́ ìpàlẹ̀. Now, if you want to say a question, what a pity, you know. Being a project, you know, for a lot of them, you know.
0: Oh,
3: then, no. Instead, what I'm saying, say in that he who applied me, especially that looking to you, looking like gave me a what you know, the journey that would be.
0: Sherry, baby, ye, my child, that's a pain of salary, Michelle or what? So, me, if I sit down on Lamb, more. She won't, Nino, a to ye. I want to pick what as a treat. Mo dẹ mọ nínú ẹ tí bá fẹ mú lò ń bẹ ọrọ yìí ó dẹdùn mi ká béèrè lọwọ lọ sáwálé but ẹ jẹ ká you know tí bóyá ọyún ìtọ́tù yẹn bóyá ẹ ti jẹ kó lọ spread across other nails other fingers bóyá ọyún tó tú nínú ẹ yẹn ti spread ẹ má gbàgbé pé nínú ẹyọ kan yẹn according to the little mọ pé bíwẹ́ bá pẹ́ lára ọṣẹ máa ń dọṣẹ àwọn nọ́ọ̀sì náà lè pè wọlé pé mo rọ́ǹgì o ìǹṣe nọ́ọ̀sì o but from the explanations lórí àwọn nǹkan tá a ti gbéyàwó lórí ètò yìí wọ́n máa ń jẹ́ kó yé mi pé wọ́n ní fẹ́ kí irun tó ń tú lára nǹkan tó ní dámèjì yẹn kó kan ìmíì pe iyan na tun le lo develop nbo mi maybe that is what happened maybe and maybe not mi so si se leto ilera 0913655952 hello
4: hello mi to
0: e se gan ni sa
4: ologun ye ba itu je
0: ami ologun
4: e kan awon isan tin yo ke ni to si na si ke bi ni akademi je o de ma mu e da
0: e tun ni dada ẹgbẹ́ ṣe ló dáadáa sí yẹn ni
4: ó máa ń mú mi dáadáa ṣùgbọ́n ẹjọ́ tí mo ti lọ já ọgbọ́n rẹ̀ lọ́nà ti fún mi ní ìṣẹ́jú pátápátá
0: ok
4: pápá máa ti bẹ̀rẹ̀ ọjọ́ tó bá bẹ̀rẹ̀ ìyẹn máa fi ìpín kí ní ìyẹn tó kẹ́kẹ́ tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ni
4: ìmídẹ́lẹ̀ yẹn tó bá mú kó mọ wá àbóníkì yẹn
0: àbóníkì
4: bẹ́ẹ̀ ni ó kápá ẹ̀ gan
0: Kí
4: ni wá fi bóyá ọ̀ràn ni kí wọ́n bá fi àgbóyé fi yẹn kí wọ́n wá dì í. Kí ẹ máa ló para sí ọmọ ní méjì nígbà tí ó kù ní ọjọ́ kejì ní ìgbà bẹ́ẹ̀. Àwọn tó wọ́n mú kápá bá tà ẹ̀ wọ́n rí pé.
0: Yoda ẹ ṣe àdúpẹ́ amọ́jú gbogbo ẹ̀ lọ́nà ẹ máa bá ti wáyé pé àwọn dókítà máa ń sọ kínní kan wá ní èbó náà fi máa ń sọ wọn ní ẹjẹ́ ń bá yín sọ yorùbá bí ẹ ò bá rí ìlera láàrin ọjọ́ mẹ́ta kàn sí dókítà rẹ lẹ́yìn 3 days tẹ́ ẹ bá ti rí changes ẹ kàn sí dókítà yín ṣe rí 3 days tí wọ́n fi léhun ó yé àwọn ọmọ tó ń sunkún ó sì yẹyẹ ẹ tó ń bẹ ó yá àwọn tí wọ́n lọ kọ́ níṣẹ́ ètò ìlera tán fi ní 3 days làwọn fún yín dá o tẹ́ẹ̀kẹ́ fi kàn sí wá o ní tó túmọ̀ sí wípé whatever illness even with all this táwọn èèyàn ń sọ yìí tó bá ti wáyé pé ó ti ìjọ́ kìíní ó gbóhun ìjọ́ kejì ojú tí ò sùn ọjọ́ mẹ́ta ojú òun náà yóò máa wo bàìbàì ni o kò dẹ̀ sí àìsàn tó kéré jù àìsàn míì wà tó ṣe pé ohun tó fà lọ́dọ̀ tèmi kọ́ ló máa fà lọ́dọ̀ tiẹ̀ ohun tó sì lè gbọ́ lọ́dọ̀ tèmi kọ́ ló máa gbọ́ lọ́dọ̀ tiẹ̀ àmọ́jú gbogbo ẹ lọ we need to be aware of things going on our body àwọn nǹkan tó lọ láàgọ́ ara wa a ní láti mọ̀ láti fiyè sí èmi náà tí máa ti kọ́kọ́ yẹn ti ń kàn dí ó ti ń kàn mí dẹ̀dẹ̀ ọwọ́ ń kàn mí kẹ̀ ó yá àgbérò ni kíní kan ń gbọ́wọ́ mo ti gbé ìgbésẹ̀ kó tó di ńlá and that is how we should be treating our health kó tó di ńlá ká tètè máa gbé ìgbésẹ̀ omi dán Ọláyinka Ajani Ajibade lórúkọ tèmi lórúkọ àwọn ikọ̀ tá a jọ wà ń bí kọ̀dí kọ̀dí ìjà àbá ti ní kọ̀dí of diamond kọ̀dí tiwanu kọ̀dí ìjà òun ló ń bá mi ṣe sórí YouTube àti the intern Omidola Yinka Ajani Ajibade lórúkọ tèmi tún di ní ọjọ́ mẹ́jọ lórí akọ́tún ètò yìí bá wa dá sí agbọ́n tí ẹ̀ka ètò ìlera all the callers you are so amazing thank you so much gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé fún àmọ̀ràn yín fún ìdásí yín fún ọgbọ́n àti òye yín ọ̀pọ̀lọpọ̀ ìtìyín náà kò ní jọba láṣẹ ìlédùà bye.

0: Njẹ iwọ n gbero lati ra ile ore wa se o ti setan lati ko ile ara re planning to construct a durable infrastructure like roads dams and so on contact a surveyor for any meaningful development on land gba imo to pe ki o to gbe igbese rara tune in to ask the surveyor your trusted program on diamond 88.7 fm every wednesday wa ko eko nipa ipa pataki ti awon wonle n ko ninu awujo idi ti iwadi ile to pe fi se pataki ati ohun gbogbo ti o gbudo mo ko to ra ile tabi ko ile se o fe ba wonle ti ijoba fun telu to si ka oju osuwon soro sabewo si www.appsnquara.com ki o si te find our member lati ri wonle to ni ijeri ise don't miss it ask the surveyor every wednesday on diamond 88.7 fm stay tuned
1: So,
0: nje iwo n gbero lati ra ile ore wa
1: e ka san o aku ojo meji aku ojo meta e tun ko amojuba wa lori eto lose yi eto ile ita pe ni ask the sofio bere lowo wonle re elibiti ati mo san gbeyewo awon ojuse awon ta pe ni sofio lawojo ati ohun to ye keyan ara le e ke mo ti owo idoko owo yin abi dukia eleyi te fi pamọ ti o fi ni wo igbo atu o na lojuse wa lori eto yi lojo mejo mejo atun ti de ba se mo de na niyan leni mo lori ofe lati so pe gege ba se mo nwi fun wa pe awon alejo wa to ba se pataki lopo gba to je pe iwa awon ati isoro won lori eto yi to ni se pelu bere eyan ara le a mo gbe won wa lekokan lọ́sàn tòní sofio adébáyò mumin wọ́n wà ní yàrá agbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú mi ẹba nkàràlé.
2: Ẹ káàsán o gbogbo ara lé o sáràfin alábáyé o àjíǹde àárọ̀ ọmọdé.
1: Bákan náà sofio kẹ́hìndé ọ̀ládàpọ̀ ẹba nkàràlé.
3: Tó mo kí gbogbo ara lé o pé ẹ kú iṣẹ́ o ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa o.
1: Tọ́ o kọ tèmi ò yí padà Hussein Adeleke bàbá ọmọlúàbí òun náà látọkùn ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ń gbọ́ wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ wòyí ìjẹjọ sofio kẹ́hìndé ọ̀ládàpọ̀ náà àwọn náà tẹkọ̀ létí wọ́n lọ sojúṣe àwọn sofio láwọn ìlú kan mo lérò pé àlàáfíà lè dé.
3: Dáadáa la dé ẹ̀yí tá a dé bá nà ṣe dáadáa la báyìí.
1: Àwọn ọ̀pẹ̀ fọ́lọ̀ àlàáfíà la wà ẹ jẹ́ kí n gbé báyìí sofio Adébáyò bó ṣe ń wò yín tó wáyé pé ọ̀pọ̀lọpọ̀ bá lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa ní yàrá agbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n rí pé ọ̀dọ́ bíi tèmi báyìí náà ni wọ́n tó jẹ́ pé tá a bá pàdé wọ́n gbòòrò gan-an a mọ̀ wò wọ́n pé ṣé ilé ẹ̀kọ́ ni wọ́n sì wà ní àbí àwọn gangan fúnra wọn ti dá dúró náà ni ó jẹ́ kí n lọ síbi ìbéèrè mi léni lọ́pọ̀ ọgbà tá a bá ń dárúkọ sọ̀fíọ̀ sọ̀fíọ̀ àwọn èèyàn máa ń rí gẹ́gẹ́ bíi sí àwọn arúgbó wọ́n máa ń rí gẹ́gẹ́ bíi sí àwọn àgbàlagbà wọ́n máa ń rí gẹ́gẹ́ bíi sí àtijọ́ wọ́n ní ààyè john nìyẹn àwọn iṣẹ́ wo gangan ló wà ń ta lọ́wọ́ báyìí ẹ̀yin ọ̀dọ́ iṣẹ́ sọ̀fíọ̀ bó ló ṣe jẹ́ pẹ̀lú ọ̀dọ́.
2: Ẹ ṣeun olóòtú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iṣẹ́ sọ̀fíọ̀ sí sọ̀fíọ̀ ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé ó gba ọgbọ́n àti òye ó dẹ̀ ní kéèyàn ní ẹ̀kọ́ rẹ̀ kì í ṣe nǹkan tí wàá kàn ló pé mo fẹ́ lọ kọ́ṣẹ́ ó ní ìtọ̀sẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ó wà ní orílẹ̀-èdè nàìjíríà ń sìn náà iṣẹ́ sọ̀fíọ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ tó láàmìlàaka tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n ló wà nídìí rẹ̀.
1: Àwọn ọ̀jọ̀gbọ́n ló wà nídìí rẹ̀ ṣé ká wá sọ pé àwọn ọ̀dọ́ ń sá fún ni báyìí.
2: Nǹkan tó fà á ni pé táwọn òfin fi ń sá fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù bọ̀ nísìn ó jẹ́ iṣẹ́ tí ọ̀dọ́ gan tó wà ní interest láti ṣe.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Bẹ́ẹ̀ni nítorí àwọn irinṣẹ́ ìgbàlódé tá a ń lò níbi iṣẹ́ sọ̀fíọ́ nísìn.
1: Ìyẹn ni pé bóyá ká sọ pé bẹ́ẹ̀ bá àwọn bàbá john ti máa ń ṣe tẹ́lẹ̀ ó jẹ́ káwọn ọ̀dọ́ fẹ́ mọ́ sá sẹ́yìn pé ọjọ́ òla fẹ́ sí ilé yìí dà sọ́fíọ́ kẹ́hìndé ọ̀làdàpọ̀ ẹ bá a wò ọ̀dọ́ lẹ́yìn náà tá a bá ní ká wò ó àmọ́ tá a bá tún wò ó nígbà míì nípa tíṣẹ́ àmì ọ̀gá àgbàlagbà nìyí lẹ́nu iṣẹ́ àmọ́ ní ti bá a ṣe ń wo àwọn ọ̀dọ́ iṣẹ́ sọ̀fíọ́ iṣẹ́ wọnlẹ̀wọnlẹ̀ kí ló ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ wa nípínlẹ̀ kwara pàápàá jùlọ lákòókò yìí nígbà tọ́pọ̀lọpọ̀ ń wá iṣẹ́ tó lówó lórí.
3: seri ise sofio pa pa julo nipinle kwara o je sekan to lowo lori ama gege bi akegbe mi se so o ni o je sekan to ni se pelu ogbon ati rori eni ti o je sofio ti o si se sofio o buro je yan kan to je pe o mo nipa isiro gidi gidi
1: nigba to wa nle eko
3: tori o je ise to ni se nipa isiro se Simon gbogbo nti an ti se le lori isiro ina ni awon number o kan eji gbogbo e la fin si se le lori so o je nkan to buro je pe iye re si gidi gan to ka wa wo nisin awon odo to ba ti je nikan to je pe to Olorun bun lebun opolo ti ye re si ko ma bo
1: ko ni lemi
3: pe tori ise gidi ni ti o ba je ise gidi awon baba te kokko daruko won o ni file wa lowo won o ni file wa lowo ise gidi ni
1: to e seun so fi o kende o ladapo an to je ki bere mi o wa ni pe inu mi zun bi te ti gbe pe an to ba ni mo nipa asiro awon obi won gbo wa nle bayi awon odo na awon na gbo wa nle bayi tan wa nle eko aba won te pe boya won se fe si wa eki aba won tan ti en se lowo yen ni pe eni ti o ba sise survey ti o je sofio o gbodo je bi eni ti o nimo boya ka so pe wa ni bi science
3: be ni o yun je koko
1: eh eh won to ba fe ko mo re o di sofio atete ja so pe to class science ni o wa o
3: se mo ke tele n gba won awon baba wa n gba bo se mo ri won ni ah igbo na lo kini kan isin imojile ti de to je pe gbogbo nkan ti yi pada kora ala won eke agbe wa ni sofio to je pe inu office la won tin sise ti won
1: tawo ti e bo sinu
3: fidi awo tun bo sita inu office e bi ti ba se nlo si ni mo jile enter si waju si to je pe to be ba ni a ni di gbogbo aworan gbogbo ilorin won o fun yin
1: lai ko office order lai ko office mo fowo atomo din lenu eyin sofio adebayo lai ko l'office ba o so fi o se le gbe aworan gbogbo lorin kale e mo mu le fun wa o
2: ko se oro mo mu le bi ma kan fun yin ni example kekere
1: o ya
2: bi awon to awon ara liver ni si mo n gbo wa lori afefe
1: be ni
2: tin ba ni kimbere pe bo le yen ti se tin fi wa n gbo wa lori afefe
1: ima igbalode ni
2: eh so ima igbalode yen lo wa bi nkan ti awon ta n pe ni sofio kan fi le wa l'office ti mo si gbe system won si waju ti mo si acquire map Kwara state o gin so pe ile se diamond e fita wa yi ti mo de gbe kale pe okay ni bo lo position sia ile se diamond e o wa lona re wonide ire abi to wa apo to lo wa apo si lo wa ta fi le de clarification ta fi le se differentiation re so awon to je sofio to wa l'office ani nkan ta pe ni geographical information of that area gbogbo ire ata wa lo ni point kokan so adene agis ti won si se le lori ti o si position pe okay le se da mo de fm yo asiko ati odun wo ni wa daka de gan odun mi lo lo ti lo kini expiring date ara se so vion
1: to ke iyan na kan yin na ni bi to joku si
2: be ni ki o de mo gbe agbe si mi ja pe okay o ah ile ti ho di o odun bayi ni ati ko o bye lo si ri o so time wo ni lo ni di renovation si
1: ni mo igbalode o gbe kale le
2: ni mo igbalode si
1: a je pe eyin sofio e ti koja be nu
2: oju o time n te n wo lo
1: to eh sofio ke de oladapo awon to le mu awon odo awon bi awon orin se igbalode wo lo le mu awon odo ti to le se koriya fun won tawon odo to je pe boya omo le eko grammar ni o boya omo le eko alako bere ni o bi laye igba ti awa wa kekeke awon kini tawon doctor mo fi si aya yen lawon omo kekeke o gbe saya awon mi o gbe kini sori e to fe di doctor e to fe di lawyer opolopo kini awon kan igbalode to je pe ti awon odo gangan fun awon ti won ba nimo pa re yo wu won lori lati wa sise yi
3: seri eshan irin se igbalode sofio o po gan ni to ama eja menu ba die to laye igba kan awon baba wa an lo cheni an lo tape an lo ti odo light an lo total station amon lo ta wai GPS yu wa ani differential GPS to je pe o ti mu se rorun drone wa e yu ton fo loke
1: tin ya woran
3: tin ya woran amon fe yin aworan lo nya fa wa in to ya o koja woran se pe eyin o ri pe aworan lo nya ja wa drone dada amon fa wa o in to nya o koja woran to ara se tun se ni n to nya won la so pe to elomi gan le wa no office to je pe no office oni o ti fun yin data gbogbo agbegbe kan to ani drone drone yi o wa fun ara se so fe na la fin se ise so fe gege ba kegbe mi si se so o pori sirisi ninu re lati ni monitoring boya deformation building ni o even to fi mo awon agbe wa loko nla awon alada nla a fi se monitoring fun won na
1: loko na
3: be ni tori boko ba toko awon oko to je pe elerin bi kilo ninu oko elomi to ki se ojojumo le sese wa ma wa rin kiri te ma on je pe ah o da pe egbe bi pon hun e le mo eyan melo na fe gba ti o mo rin lojojumo isi owo drone la fi se monitoring gbogbo yun
1: bi nkan oko se ri
3: bo se ri kora ko to jade gan tan ba tu ah egbe nbi o da pe we bi tin yato eja wa solution si a yato si bi o ti bi se o awon kan ba nba to ba se ni drone se npe to ni pele pele la won rin se wa
1: be ni
3: to igba ta soro nipa oni drone nisin imi na tun wa to yato si drone awon rin se wa to bi pe a npe kini kan ni cloud point at ara pass in leko ko wa be no class
1: so wo be wa e wa so to divitat e wa so pe e wo ti e na ti e fe agba mu nbe seri ama won rin se igba lo de
3: ara won rin se igba lo de ni bi pe en ya photo lo seri se iya to wa nu pe akan fala pe en igunle ipon kon gbon lo laju o ti tesu aju de bi pe e ra woran bi bi be se ri gaga
1: bi le ye se ri gaga ori oko bo le oko ye se ri gaga
3: boya ile te ko sibe gan boya oda funfun le fikun ni oda gbogbo e gele e ri be ba se fe si ni
1: to e se un so fi o kind o ladapo idi ti o se wu mi ka lo sibe n lori ni pe ba awon odo wa bawo la won ni awon agbabo won ni owo ta ba n se e ka mo so pe osa ta ba n se ta ba ko awon omo kekeke si die ti o ba sa won odo nbe to ba dojo ola awon wo lo fe ku sibe te ba wa won se kan le ni a le so pe si ohun ti di se ana tori pe ko sa won odo nbe mo ka won odo wa kan ba le mo pe to ise so fi o ke se se atijo o ise igbalode ni o tori ta ba da won le eko wa fasiti nla nla nisin ta ba la fe lo wo ye awon omo ti won wa ni department yen won mo kere sa won yoku
3: laye igba kan na
2: te ba de ogun le ko wa nisin te ba de ogun le ko wa nisin you ni lo gbugba won le ko ta ni ni Kwara State den tin ro amenu ba Kwara State ni kan o ya to si igba ta wa ni school te pe beyan marun meta
1: eh ina mo in fe so tele ni o
2: ini se igbalode ti wa mu gbugbo oro nu se te pe wa nwu awon odo gan lati se ise e tun jo ma tun fi kan funfun yin ise so fi o tun ya so si ogun se ifo nigba ta so pole yi gan so fi o ne o mu yan lo pe to emi ati yin mi so ya jajolo site o si se o je o tun bo wale yo tun fi nkan si o lapo o n ko se ni o gbogbo to ma fun o lowo pe to owo koriya ni ko won le ba mo pe to ise yi o ise to lojo ola ni
1: Yeri pe eyin te ti e ti wa lenu ise yi tele e tun mo se koriya fa awon odo ti awon n fi mo ku mo labe yin
2: ato e n ko se ni isu tun gba owo
1: a je pe ile de fa awon odo nu ki won ya tete mura seko won daada ka won na o le se kini o kan le di sofio lojo ola e ja doke lohun lodo awon alagbatero eto yi eto n tesiwaju
0: nje ìwọ̀n gbèrò láti ra ilé. Ọ̀rẹ́ wa, ṣé o ti ṣetán láti kọ ilé ara rẹ? Planning to construct a durable infrastructure like roads, dams, and so on. Contact a surveyor for any meaningful development on land. Gba ìmọ̀ tó pé kí o tó gbé ìgbésẹ̀ rárá. Tune in to Ask the Surveyor, your trusted program on Diamond 88.7 FM every Wednesday. Wá kọ́ ẹ̀kọ́ nípa ipa pàtàkì tí àwọn wọlẹ̀wọlẹ̀ ń kó nínú àwùjọ. Ìdí tí ìwádìí ilẹ̀ tó pé fi ṣe pàtàkì àti ohun gbogbo tí o gbọdọ̀ mọ̀ kó o tó ra ilẹ̀ tàbí kọ́ ilé. Ṣé o fẹ́ bá wọlẹ̀wọlẹ̀ tí ìjọba fún tẹ̀lú tó sì ká ojú òṣùwọ̀n sọ̀rọ̀? Ṣàbẹ̀wò sí www.appsnkwara.com kí o sì tẹ Find Our Member láti rí wọlẹ̀wọlẹ̀ tó ní ìjẹ́rìí iṣẹ́. Don't miss it. Ask the Surveyor every Wednesday on Diamond 88.7 FM. Stay tuned. Stay tuned.
1: So, eka bo pada lori eto yi eto ta pe ni ask the sofia bere lowo wonle re o na ni e tin gbe wa beyin ba le se ndarapo mo wa ikan ni diamond 88.7 fm ilore o na ni e ti lori ofe lati mo gbo wa eni baye eto n tesi waju lori ipa ta won odo ni lati ko abi tan tin ko abi ba se le se koriya fawon odo ti kini o ti won fi mo pe ise wonle yi ise ti kini ise igbalode to lojo ola ni awon onimo nipa ede awon ti en sise iwadi lowo won ni ba se n pe ni wonle won ni o da ko ti o ti peju won la ti pe lori amulo ede yen won ni awon fe gbe ipe ede kan wa ti o fun eyin sofia na ni ore ofe lati je kan mo tori won ni ile nikan ko le won eyin na si ti so lori eto yi won si agbeyewo oruko ta mo pe eyin wonle lowo lowo bayi wonle na la npe yi
3: to kan tete mura si
1: amo laipe wo gbe oruko jade ti o si ba igba lode mu to ba si je pe lori ofe lati je pe ka te to pare eto ti yan ba ta ba fi atejise re ranse si mi tori pe awon onimo nipa ede won si se takuntakun le lori lori bi ti awon sofia te fi mo pe to awon yan ti o je onimo ajile na mo pe ise igba lode oni se sofia to geba si wan tesi waju e mo gbagbe pe eyin odo te wa nle abeyin obi te fe ko mo yin o si se sofia abi eyin akeko te fe mo nipa ise yi yo wa ke pe wole yo wa ke pe wole 0913655 6952 o na ni oju opo to ja si yara agbo safefe 0913655 6952 amọ̀ retí àwọn pé yín sofia adébáyọ̀ ẹ jẹ́ ká wò ó báyìí ọ̀nà wo ẹ ti sọ̀nà kan tẹ́ fi mọ́ se kóríyá fáwọn tí wọ́n nímọ̀ tẹ́tán fẹ́ fi ìmọ̀ kúmọ̀ lẹ́nu iṣẹ́ yìí ẹ ti sọ àwọn bẹ́ẹ̀ se mọ́ se kóríyá fún wọn nínú ẹgbẹ́ wọnlẹ̀ ńpínlẹ̀ Kwara ọ̀nà wo lẹ́yìn tí mọ́ se kóríyá fún wọn àwọn ọ̀dọ́ tí wọ́n sẹ̀sẹ̀ ń bọ̀. Hello, ẹ ti wọlé o.
4: Látàdàngbà,
1: kí lorúkọ yín?
4: Lukman Saka.
1: Tọ́, ọya ìbéèrè ìdáhùn àbá kíyèsí.
4: Ewu.
1: Kí lẹ sọ?
4: Ìkíni.
1: Ọ̀nà ìpín ọ̀tọ̀ níbi tẹ́ ẹ já sí o ètò tó ń lọ látẹ́gùn lọ́wọ́lọ́wọ́ náà la pè ní ask the sofia béèrè lọ́wọ́ wọnlẹ̀ rẹ ọ̀yà ẹnìṣó.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè yìí gbogbo wa la mọ ipa púpọ̀ tí àwọn tó jẹ́ bí ọ̀gá wa nínú sofia ti máa ń kó láti ṣe kóríyá fún àwọn àwọn ọmọdé tá a tún bọ̀ lẹ́yìn. Ọ̀kan nú ẹ̀ ni bí ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ètò ọ̀yá ẹ̀jẹ̀ ká ṣe kí ni àwọn ọmọ ìdánilẹ́kọ̀ọ́ workshop ètò ẹ̀jẹ̀ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ká ṣe àwọn handbook ọ̀kan ètò tó bá gòkè lè tó bá gbà báyìí tí mo pè àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n tún mà ju àwa lọ nínú iṣẹ́ yìí wá pé mo tún wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn.
1: Tàrà ọ̀nà tẹ́ tó fi ń ṣe kóríyá fáwọn ọ̀dọ́ nù tó sofia kẹ́hìndé ọ̀làdàpọ̀ ẹja lọ sọ́dọ̀ tìyín.
3: Sẹ́rí in tó wà ń bẹ̀ ni pé gbogbo ọmọ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ sọ pé ní àkọ́kọ́ náà fún àwọn tí ká lè sọ pé bóyá àwọn tó ti parí ni àbáwọn tí ò tí ì parí te ba gbe ni bi aboya won to sese pari ile eko giga tun o ti di so fio ilana wa tun se wa si abe awon oga to wa nita tun o je gege bi oludari fun won to je pe to won o si fi awon lana awon amo gege bo se so ta kegbe mi se so lekan ni pe ki se pe oludari lasan won o si ni filana lasan won tori gbogbo bon ba se nko won na won o se mo fun won lowo
1: won mo se koriya fun
3: won se koriya fun
1: won ki se pe won lo sin oga
3: ki se pe o wa sin oga pe oga mo lo bi se o se bae o de yo fun ni kan e to ti eni iwo na gba ki se pe to e mo wa sise abi mo wa ka tan e mo se wa nwoju kini ko si nkan to jo be ni di so pe
1: njo to ba ti le gba we ri
3: igba to ba koda ko to gba we ri awon opolopo awon omo to wa nile eko giga bayi tan si tun wa lodo awon oga ni tagba ba se nsoro e to je pe to won o si se lasan
1: wale ni se lasan
3: won ko se ni to se lasan o
1: eyin so fi o se fe ki se o e be
2: la fi konti sofio da ko so mo fe ri so pe nlo opolopo nu awon akeko koda nbi ata na wa nibe lo wa lodo ga kokan nitori kini tori pe jo saturday an sele oga sise wa o ti mo pe ta an ba ti lo monday o tun lo fun ni school mo tun ya to ta gbo gba temi wa ti mo wole school eni to wa ni ipele pari ngba n ba so ruko ise to gba ibi ni a ti ko wa lo kogi
1: lati lo rin
2: be ni gba ta de bi obala wa na ri ni school gba ki an fowo si alapo pelu owo ta mu de gba tu ara koriya kan ibe la na jo gba ni to meni ki o ti pari ile iwe to n daru ise bayi to n ri owo bayi lowo ah ko si n to ni ka wa na pari ka awo ka to pari ka ma ri e to ju bayi lo so ara koriya kan o wa ninu koriya to je fa wa pe ah agbolo to mura si
1: ise yi to e se o so fi o adebayo e ta ba wo a je pe awon odo kan mo beru ki si se to pe e mo fi bi panu lo sinu igbo
3: e da pe ti gbagbe o ni kan to mu won lo bi ise won o je
1: o ye mo fe ka awon ara ile o gbo yin ni pe to ki se bi to e won ise wa ke e ise awon oga to ye pe won ka won moda si kini ti won tun wa tun ni kan lo mo mowo wa
3: ara o ko sin to oga ni obo wo ko lo obo ga
1: to a je pe eyin so fi oba ti yin tun yato eyin so ga omo lo mowo wa
3: oga ni obo ah oga ni won igbowo form pe mo fe wa sodo oga
1: lodo ti yin
3: ko sin to jo be
1: awon oga yoku mo gba ni won so pe to osu melo lo fe lo o sign ni o
3: se pe ise on ka lu ko toto ni ise abe ofin ni se wa
1: so isa towoda
3: isa towoda ise abe ofin to fin lakale
1: to mo kan wa de lati boya le eko nisin ti o wa lo n fe wa fi mo kun mo lodo yin le wa ni kokoko sanwo kan na
3: to jo be
1: eyin se ba
3: o ise ba o ko se to jo be ko se so fi o to an oga ni obo mo
1: oga ni o tun so mo ni koriya so a je pe ogbe eyin te je akeko survey a je ti yin tun yato daada gege bo se ko ri na nu bo se ko ri labe ofin na nu gbogbo ise to ba ti je pe abe ofin lo wa lati ile eko bo se ko ri na nu inu wa dun pe eyin egbe survey nipinle Kwara en se amulo ilana to to lati je koriya fun awon odo wa oda e wa je ka a n reti pe lati le boya oju opo ni 09136556952 09136556952 gbogbo awon to n gbiyanju tan ba lo ore ofe hello e ka san o hello e ti wole o e ka san ki loruko yin waliu lai lati bo to kini ibeere yin
5: ìbéèrè wa ni pé àwọn ọmọ ìjọba ń pọ́jọ́ lọ́wọ́ ọ̀gá ló gbọ́dọ̀ mú mọ́nítọ̀ wọn ló gbọ́dọ̀ mọ́jú
1: bó ṣe rí náà nìyẹn kí wàá ní ìbéèrè lábẹ́rẹ̀
5: ìbéèrè lábẹ́rẹ̀ ni pé kí àwọn ọ̀gá káwẹ́rẹ́ jẹ́ yìí pé tó àwọn làwọn fẹ́ máa mú fún wọn lábẹ́ iṣẹ́ sí
1: wọ́n ti sọ ọ́ sí tẹ̀lé wa ni ọ̀dà ìpẹ́ nìyí ó ń ṣiyèméjì sọ fi ọ̀rọ̀ adébáyọ̀ ẹni tí ó pè yí ọ̀dọ́ ni ó wá ń ṣiyèméjì pé ṣe ẹ jẹ́rìí sí pé ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ mójútó ọmọ tó bá wà lábẹ́ yín
2: gẹ́gẹ́ bó ṣe rí nù
1: tori eni yi e ri pe bo se gbe kale ohun wo pe so le ri be
3: fun keni ko gbo aridaju re gbogbo awon mo ta nso yi ki se pe mo kan dede jinjo kan mo fe lo ko se so fe o o je ise to lo sile eko lo ko ni to awa so pe bo ba lo sile eko anfani wa lati bo sodo abi oga kan lati tun fi gba imokun imo so ki se pe mo kan dede ji ma wa lo bo oga kan pe mo fe ko se obe ko
1: o yato sira won ki se pe mo nduro de si wa eki mo wa be lo ko se
3: o yato sira won ka gbo ye on ko wa
1: ko din le ri ko mo se pe ile ola o mo bayi le ba sile ko office le ba won odo ba kan pe
3: o ma mi fe ko se
1: o e lo ya gas o te ba lori ofe lati pe wa pada to ba pe number ti e fi lo si te fi ja si office awon sofia onipinle kwara ni 0703856 8601 le kan si 0703856 8601 hello e ka san o yes sir ki lo ko yin
6: time lo to lati ni ti
1: to ibere
6: so na demo ko fe tege ni pe for sure
1: to ese sofio ese ga dupe sofio adebayo esare ba dahun bere yen
2: ese run iyarade iya to wa laarin quantity sofio ati sofio quantity sofio la won ti man si iye block ti mo fi kole iye rin ti mo fi kole ko yeba awon material ti an fi n kole bi mo ti iye bayi la lo ani an si iye re
1: Ti an pe quantity so fi.
3: Ngba emenu ba awon baba wa nigba akoko nigba nko to di pe awon irin se igbalode to de an pe kini kan ni fixed astronomy
1: be
3: se ra awon baba wa e ori papa na mo sun moju lori pe kini an fe won boya ra wo ni won won ni o
1: abo ni ni o
3: to je pe tun o fi se agbe kale awon gbogbo awon seta ti se kakiri ori
1: yo di jo me a ti fe bo si abala
3: be lagbara
1: a tu ile njo kan to pe gan e pada mo won gbogbo awon kini lori afefe
3: to
1: sofio adebayo e ba nkara le pe o tun digba kan na
2: to ese ra dupe o eyin la mo ri awala mo wa eyin la mo ba o
1: to ese sofio kan de oladapo
3: to mo ki gbogbo ara le pe to o tun dijo mejo
1: e je titi dojo mejo ta ba tun lori ofe lati ti mo pade usein adeleke ibabo mo lu abelo ko temi e mo wa ja gbagbe o pe gbogbo n ta ba fo ni se ola yo bere lowo emi ati yin o digba kan na
0: Njẹ iwọ n gbero lati ra ile ọrẹ wa ṣe o ti ṣetan lati kọ ile ara rẹ planning to construct a durable infrastructure like roads dams and so on contact a surveyor for any meaningful development on land gba imọ to pe ki o to gbe igbese rara tune in to ask the surveyor your trusted program on diamond 88.7 fm every wednesday wa ko eko nipa ipa pataki ti awọn wọlẹ n ko ninu awujọ idi ti iwadi ile to pe fi ṣe pataki ati ohun gbogbo ti o gbudọ mọ ko to ra ile tabi kọ ile o fe ba wonle ti ijoba fun telu to si ka oju osun soro sabewo si www.appsnquara.com ki o si te find our member lati ri wonle to ni ijeri ise don't miss it ask the surveyor every wednesday on diamond 88.7 fm stay tuned

ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti gba ìdájọ́ lórí àwọn àgbésùmọ̀mí tí wọ́n tó 50 láàrin ọjọ́ méjì. Ẹgbẹ́ òṣèlú alátakò ADC fún lédè ẹjọ́ kan tí wọ́n gbé kalẹ̀ tó ní ṣe fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí pàṣẹ kankan àwọn òṣìṣẹ́ aláàbò lédè láti dáàbòbò àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Katsina. Gómìnà ìpínlẹ̀ Kwara ké gbàjarè látàrí lílo oògùn olóró tó gbogbo láàrin àwọn ọ̀dọ́. Ní ilé òkèrè ilẹ̀ Iran ti fi ẹ̀sùn kan ilẹ̀ Israel pé ó tàsí agẹrẹ sí àdéhùn aláàfíà tó buwọ́lù pẹ̀lú ilẹ̀ Lebanon. Alága àjọ ìjọba ilẹ̀ yìí tó sì ìdárayá jẹ́jẹ́ àtìlẹ́yìn fún èròǹgbà oníyìí tó ń ṣe nípa Kwara Kids League. Ẹ̀ka san akíwa pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànìdá amọ̀rẹ́tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn ká sọ fún yín pé ẹ lè gbọ́ wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wà ní YouTube wa ní Diamond 887 FM ẹ̀kọ́rin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.

0: lẹ́hun.
1: Ah, ẹ mọ mọ bínú. Kíni òhun ti bà mí nlẹ̀ ni?
0: Ìgbà tó wá bọ̀ nlẹ̀ nkọ́, ṣébi tó yẹ kó ṣe gá sínú. O ti ẹ mọ̀ pé bí ẹṣin bá fi lè gbé kíni òhun tó sì bà ló ń jẹ lómi, o lè fo ní irú àìsàn ni. Èyí tó ṣe wò dá o. Ó yọ àfira, kó bó ti ṣe kúrò nbẹ̀hun.
1: Ẹ mọ bínú o mọ̀mọ́.
0: Ẹ rí nkan, a wí wí wí, a fọ̀ fọ̀ fọ̀, pé ìmọ̀tótó ló lọ ṣẹ́gun àrùn gbogbo. Ẹ jẹ́ ká yàgò fún ìwà ọ̀bùn tó bá lè dárùn ohun àìsàn sílẹ̀ láyìíká àti agbègbè wa. Bẹ́ẹ̀ bá wa kẹ́fẹ́ ẹnikẹ́ni tàbí ẹnìkan pé ó ń dalẹ̀ tàbí ṣe gásà yíká yín. Ẹ tètè kí lọ fún kọ́ má bàá fi ti ẹ̀ kó bá ti yín. Torí bí ara ẹni bá ń jẹ kòkòrò tá ò bá wí fún, u rẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn. Ẹ jẹ́ ká yíká àti agbègbè wa máa wà ní ìmọ́tótó nígbà gbogbo.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
3: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.

Ẹ̀káàbọ̀ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ̀rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ ayé ti gba ìdájọ́ lórí àwọn afurasí àgbésùnmọ̀mí tí wọ́n tó 150 láàrin ọjọ́ méjì péré tí wọ́n kọ́ra nà nígbà tí wọ́n ṣe ìgbẹ́jọ́ fún ọgọ́rọ̀ àwọn afurasí àgbésùnmọ̀mí ọ̀hún. Agbẹjọ́rò àgbà ilẹ̀ tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìdájọ́ àti ìfàgbẹ̀mí SN fún léde ní àná ọjọ́ ṣẹ́gun. Fàgbẹ̀mí nígbà tó ń sọ̀rọ̀ pàrọ̀ ròyìn ẹ̀yà pọlẹ̀ yìí tó wà nílùú Àbújá ṣàlàyé pé ìgbẹ́jọ́ ọ̀hún tó ní ṣe lórí ìgbésùnmọ̀mí olówáyé lẹ́ẹ̀kan náà níwájú àwọn adájọ́ mẹ́wàá. Ó tẹ̀síwájú pé ìpìlẹ̀ tí wọ́n wà báyìí ológbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé. Ó tẹnumọ́ pé wọ́n gbọ́ ẹjọ́ tó fẹ́ tó 100. Ó tẹ̀síwájú pé wọ́n gba ìdájọ́ ní ọjọ́ àkọ́kọ́ lórí àwọn afurasí àgbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n tó 150. Nínú ìròyìn mìíràn, ẹgbẹ́ òṣèlú alátakò African Democratic Congress ADC ti fohùn lédè lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn fagilé ìdájọ́ kan pé kan fagilé orúkọ ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin mìíràn. Ẹgbẹ́ òṣèlú ADC tẹnumọ́ pé ìgbésẹ̀ náà ó ní ó fi òótọ́ ẹ̀ka ìdájọ́ ràn. Alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ADC David Mackey tún jáwé kíwọ́wọ́ fún àwọn èèyàn tó ń ṣe màkàrúrù lórí ọ̀rọ̀ òṣèlú kí àpọlẹ̀ Nàìjíríà kó bọ̀wọ̀ fún ìlànà ìjọba tiwantiwa. Nígbà tó ń fèsì lórí ìdájọ́ ọ̀hún, akọ̀wé ìpolongo àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lájì Abdullahi tẹnumọ́ pé ìgbésẹ̀ náà ò ní yóò jẹ́ kí àmọ̀lẹ̀ yìí sún ní ìrètí ọ̀tún ní ẹ̀ka ìdájọ́. Ó wá ké sí ìgbìmọ̀ tó ga jùlọ lórí ọ̀rọ̀ ìdájọ́ nílẹ̀ yìí NJC kan ìgbésí akin kan sì fi àtọ́nítumọ̀ jẹ onídàájọ́ Peter Lifu tó gbé ìdájọ́ kalẹ̀ tó ṣe àkóbá fún ẹ̀ka ìdájọ́. Wáyé o, ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà rẹ̀ ti karọ́nà lórí ìsinmi tó gùn lé tó sì ti pé ìjókòó pàjáwìrì láti pẹ̀kẹ́lu nǹkan tó ní í ṣe lórí ilẹ̀ yìí pàápàá jùlọ ìpèníjẹ́tu ààbò tó ń bá ilẹ̀ yìí fira. Nínú ìwé kan tó lédè ní 15 láti ọwọ́ akọ̀wé ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Emmanuel Odò, àwọn aṣòfin àgbà ò ní wọ́n jókòó ní ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí nílùú Àbújá tó bá di 17 ìjókòó yóò gbéra sọ ní 11 ìyálẹ̀ta. Gẹ́gẹ́ bí ìkéde ọ̀hún ṣe wé ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Gọ̀ṣọ́ Akpabio ló pe ìjókòó ọ̀hún àjẹ́ kí wọ́n pẹ̀kẹ́lu nǹkan tó ní í ṣe síkòkò ní Nàìjíríà pàápàá jùlọ tó yẹ kí àwọn aṣòfin dá sí. Wáyé o, ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjì Dìísù ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina kó gbé ìgbésẹ̀ akin àti dáàbòbò àwọn ilé ẹ̀kọ́ káàkiri tìbútòrò ìpínlẹ̀ ọ̀hún pàápàá jùlọ láti pèsè ètò ààbò tó nípọn fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tí wọ́n lò fún ètò ẹ̀kọ́. Ṣèlédè láti ọwọ́ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí tó wà ní Ìjànú ọ̀rọ̀ owó náà àti bí wọ́n ṣe ń darí iléeṣẹ́ ọlọ́pàá Sulaiman Abdul nígbà tó ṣe àbẹ̀wò ọlọ́jọ́ méjì sí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina. Abdul ló ṣe àgbéyẹ̀wò ètò ààbò tó ń là kalẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún tó sì pé ìpè kan jáwé sóbì sí lórí ìgbésẹ̀ láti dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó tún pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Katsina kó kólédé àwọn òṣìṣẹ́ rẹ̀ kan rí pé wọ́n gbégi dínà àwọn èèyàn tó fẹ́ ṣe ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́. Àwọn olùkọ́ àwọn tọrọ kàn ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Àjọ Jambo ti kéde wípé àwọn akẹ́kọ̀ọ́ oní wọ́n lè tẹ̀ jáde èsì ìdánwò UTME tọdún tá a wà yìí. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ fún àjọ Jambo Fabian Benjamin ní òní ọjọ́rú ló fìdí ẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bí àjọ Jambo ṣe wí ojúlówó èsì ìdánwò ọ̀hún òní yóò ní orúkọ akẹ́kọ̀ọ́, àwòrán àti àwọn sí kókó pàápàá jùlọ kákẹ́kọ̀ọ́ lè lọ sílẹ̀kùn gíga lórílẹ̀‐èdè yìí.
ni ipinle Kwara gomina ipinle Kwara Abraman Abrazak ti kaminu latari bi logun loro se ngogo laarin awon odo gomina jake wo pe igbese na lo le se akoba fun ilera lawujo papa julo fun ojola awon odo nipinle yi gomina lo fun lede ni ana ogosogo nigba ton soro ninu lorin nibi eto kan ti won gbe kale lati dekun lo ogun loro to geti awon toro kan ti ajo MTN gbe kale lati se ayajo agbaye dekun lo ogun oloro gomina Abrazaki salaye pe ogun oloro lo se orisirisi akoba papa julo fun awojo ilera ati fun oro aje gomina jawa ki wawo wipe awon eyan to nta ogun oloro lo lo ona miran to je pe onofa ti po awon odo fini anfani lati ma ra ogun oloro ohun sibe ni ipinle Kwara gomina ipinle yi Abraman Abrazak ti gege pe ohun yo ra oko tutun fun imamu agba ti Ilorun tun sese yan Sheikh Muhammad Bashir Dansuki Imam Fulani gomina lo jeje ohun nigba to se abewo elembe ohun si imamu agba tutun ohun ni ana ojo segun to si gbadura fun alafia ati idagbasoke ipinle Kwara ekunrere abewo ohun lolede ni oju opo idode Facebook ijoba ipinle Kwara ni ipinle Kogi awon mo ologun ile ye ti owo kejila ti dola emi awon eyan marun kuro ninu igbekun awon aginegbe ni ipinle Kogi nigba ti awon ologun finamo awon agbesumo mi ohun awon eyan na ona won do le mi won ni oni ojoru nigba ti awon mo ologun ohun sina bobo awon afurasi agbesumo mi ohun nibuba awon lati ojo ofurufu ati latori ile ati jade kan to lede latowo adele igba keji alokoro fun le ise ologun owo kejila lieutenant azan abdullah lo fi die mule ege bi agbenuso on se wi awon mo gbese na lati de pe won se egun eyin awon odaran papa julo awon oba jeje to nse akoba fun eto abo awon eyan ni agbegbe ohun iroyin ekunre na ni amuwa se ti gboyin lati kanin diamond 8.7 to wa ni lorin ni ipinle Kwara leyin esimi ranpe yi a lo si ile okere ile ra ti fohun lede wipe ile Israel oni o ti ntasa gere si ada alaafia to buwalu pelu ile Lebanon lekan si akin pe eku ikale

ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀nà ni àmúwáṣe ti gbọ̀n yín láti kẹ́hìndé amọ́lẹ̀tì 8.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè ilẹ̀ ran ti fi ẹ̀sùn kan ilẹ̀ israel wípé wọ́n ti tasẹ̀ àgẹ̀rẹ̀ aláàfíà tó buwọ́lù pẹ̀lú ilẹ̀ lebanon ní ìgbà 84 lẹ́yìn ìgbà tí ilẹ̀ iran àti ilẹ̀ israel lẹ́yìn ìgbà tí ilẹ̀ iran àti ilẹ̀ amẹ́ríkà ti kọ́ bọ àdé ọ̀hún ilẹ̀ iran àjákàkì wọ́wọ́ ìpè tí tẹ̀sẹ̀ náà tẹ̀síwájú láti má ṣe kọlù sí ilẹ̀ lebanon ń ṣetán láti gbẹ̀sán sàn lórílẹ̀èdè pé ìfanfa ṣiṣẹ́ yọ lẹ́yìn ìgbà àti ilẹ̀ israel ti ṣe ìkọlù ságbẹ́ gúúsù ilẹ̀ lebanon. Iléeṣẹ́ ológun ilẹ̀ israel fìdí ẹ̀ múlẹ̀ wípé ó já okùn ẹ̀mí àwọn èèyàn mẹ́rin ní agbègbè gúúsù ilẹ̀ lebanon pẹ̀lú bí ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump já kí wọ́wọ́ fún olótú ìjọba ilẹ̀ israel benjamin netanyahu kọ́ka ronà kápá jùlọ lórí àwọn ìkọlù tí wọ́n ń ṣe. Síbẹ̀ ní ilé òkèrè ìgbìmọ̀ aláṣẹ ilẹ̀ tunisia ti fi àwọn arìnrìnàjò tí wọ́n fẹ́ tó 100 nílẹ̀ adúláwọ̀ sóko padà sí ilé wọn lára ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n padà sí ilẹ̀ abínibí wọn. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ láti ọwọ́ ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ tunisia. Àwọn arìnrìnàjò ọ̀hún tí wọ́n tó 91 ó ní púpọ̀ wọn wá láti àwọn orílẹ̀-èdè tó wà ní ilẹ̀ adúláwọ̀. Àwọn arìnrìnàjò ọ̀hún láti rí ọkùnrin obìnrin àti àwọn ògo ẹrẹ tó sì jẹ́ pé wọ́n di ẹrù wọn wọ́n sì gbéra pákọ̀ ọkọ̀ bàálù tinus carriage. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ọ̀hún ṣe lójú rẹ̀ nínú oṣù keje láti ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ ọmọnìyàn àti fún ọ̀rọ̀ ètò ààbò. Lábala ìròyìn eré ìdárayá alága ìjẹ́ra ilẹ̀ nàìjíríà mallam shehu dikko ti jáde ìfarajìn àjọ náà láti ṣe àtìlẹ́yìn fún ètò kan tó wà tó sì ṣẹyọ láti ọwọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ọmọ ilẹ̀ yìí taiwo awoniyi láti ṣèrànwọ́ fún ìwàsókè eré bọ́ọ̀lù ẹsẹ̀ kùkú tó ń pè ní kwara kids league. Dikko ló jẹ́jẹ́ ọ̀hún nígbà tó ń gba awoniyi lálejò tó ṣe àbẹ̀wò ẹ̀lẹ́bẹ̀ọ̀nsẹ̀ ló lè ṣe àjọ ọ̀hún nílùú Àbújá. Awoniyi ló kọ̀ wọ́rìn pẹ̀lú agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ilẹ̀ nàìjíríà anthony uja níbi àbẹ̀wò ọ̀hún. Awoniyi ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ iná rẹ̀ pàápàá jùlọ láti ṣèrànwọ́ fún àwọn agbábọ́ọ̀lù ẹsẹ̀ kùkú nípa lílo kwara kids league àti àwọn ètò mìíràn tó gbé kalẹ̀ fàṣọsókè ìdárayá àwọn ọ̀dọ́. Alága àjọ eré ìdárayá ọ̀hún jẹ́jẹ́ ó sì gbósùbà ara balẹ̀ fún awoniyi bó ṣe na ọ̀bẹ tibiti owó fún ìdàgbàsókè eré ìdárayá ní ẹsẹ̀ kùkú àti fún àwọn eré ìdárayá tó jẹ́ ìran tó ń bọ̀ ní ilẹ̀ yìí. Àjọ tó ń jí sí ìdíje fẹ́ǹsì nílẹ̀ nàìjíríà ní àná ọjọ́ ṣẹ́gun ṣíṣọ́ lójú àwọn àmì àti àwọn kan tí ó lò bí ó ṣe gbàlejò ìdíje tó gẹ ti àwọn àgbà ọjẹ́ ti fẹ́ǹsì fún àjọ commonwealth tó gbéra sọ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ tí ó wáyé ní robbery school tó wà ní ìlú Èkó. Pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti ìgbáradì fún ìdíje àgbáyé ọ̀hún ilẹ̀ nàìjíríà ó ní èyí ó gbàlejò ìdíje ọ̀hún tó jẹ́ ẹlẹ́dọ́wọ̀ ẹlẹ́ẹ̀kejì tó gbàlejò ìdíje náà ní south africa 2022. Ààrẹ àjọ ilé ìdárayá ọ̀hún adéyinka samuel ṣàlàyé pé wọ́n ṣetán láti wẹ̀ nàìjíríà ló ránṣẹ́ wàlẹ̀ sí pàápàá jùlọ ní ẹ̀ka ìdíje fẹ́ǹsìn ní àgbáyé. Tó ká máa lọ àwọn kókó náà rè é. Akàfin ìpéjà pọ́lẹ̀ yìí ti gba ìdájọ́ lórí àwọn àgbésùmọ̀mí tí wọ́n tó 70 láàrin ọjọ́ méjì. Akàfin ìpé ẹgbẹ́ òṣèlú ADC fohùn lédè lájọ́ kan tí wọ́n gbé kalẹ̀ lórí fífagilé orúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Akàfin ìpé ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí dẹ́sù ti pàṣẹ fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan jẹ́ kí ètò àbúrẹ́sẹ̀ walẹ̀ láwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ katsina. Ní ìpínlẹ̀ kwara asọ́fún yín pé gómìnà ìpínlẹ̀ yìí ti ń kànmínú látàrí bí àwọn ọ̀dọ́ ṣe ń lo oògùn olóró. Ní ilé òkèrè àká fún yín pé ilẹ̀ iran tó ti fi ẹ̀sùn kan ilẹ̀ israel wípé ó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ àdéhùn alálàáfíà tó ṣe pẹ̀lú ilẹ̀ lebanon. Lákòótán àká fún yín pé alága
àjọ eré-ìdárayá ilẹ̀ nàìjíríà dẹ́kọ̀ gajia lẹ́yìn tó ní ipọ̀n fún ìdíje kwara kids league. 1954 wọ́n ṣe ìdásí àgẹ̀lẹ̀ bọ́ọ̀lù ilẹ̀ europe uefa ní basel nílẹ̀ switzerland. Tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún àbọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kàn dáhámọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara adéyẹmí adéwálé ní olóòtú ròyìn taiwo adéyẹmí lótú tó ká sí ẹtí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t.7fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
1: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.

ohun tó ṣàkàlà màgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awo kòkò mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ òsì rẹ̀ ni bárò rẹ̀ ni bárẹ̀ wọ́n dé mọ́ra lábẹ́lẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹyọ lálẹ́ ayé já ganboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi àti Babatunde Aziz Ọlọ́yẹwàn. Òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS WhatsApp message WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò.

ọ̀sán pọ́ gánrígánrí ọba Mákín. Kùtùkùtù ọba àgbò. Àkú wẹliwẹli òjò yìí o. Ó jọ bíi pé àwọn tó mú kọ́kọ́rọ́ òjò lọ́wọ́. Gbogbo ọjọ́ Wednesday tí n bá ti bẹ̀rẹ̀ ètò báyìí. Òná lọ ń ṣílẹ̀kùn ilé òjò yẹn. Kéjì wẹ́lẹ́wẹ́lẹ́ kó máa ṣẹlẹ̀. Ókè ara yìí. Èjì wẹ́lẹ́wẹ́lẹ́ tó gbojú ọjọ́ òjẹ́ ń bá wọn náà jà á sàbẹ́ náà. Àlójò kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ tó gbójú ọjọ́ òjẹ́ ń bá wọn nọ́jà àtòkò. Àtọ́jà sàbẹ́ àti ìtòkò lọ́sẹ̀ yìí. Ẹkú tí mo wípé kò sí kankan tí mo ṣe tó láti ná o. Simply because mo tútù kalẹ̀. Àpàṣà. Sórí ètò gbẹ̀dúrà ṣà. Jòrò mi kí ló ń ṣẹlẹ̀ gan.

ilé ọdún ta lò tán ẹ àyàn ọdún léyà ta yè tán ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe joromi I dey give you signal I don't give you signal tire àwọn kan tẹ̀ tún lọ ra àbáyà at the end of the day nothing náà ni kò sí nǹkan kan lẹ́sìn. Àwọn ọmọ kan méjì kan ń bẹ báyìí ní dárúkọ wọn jẹ́ ráwọn méjèèjì wọn wọ́n dúdú wọ́n pupa bíi táyà ọkọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ wọ́n jọ ń bẹ́ ń bì kan ni ó rẹ̀ ti kì wọ́n lọ pé ẹyọ ọmọ ẹ túra yín lẹ̀kẹ́. Ẹ̀dọ́gbẹ́dẹ́ ó bá bá rí ẹjí ní arábẹ̀lá bọ́lá rẹ̀ máa bá ń kí o. Ọmọ nìkẹ́ bàbá Túndé wọ́n ní fóònù ẹ́ ríǹgì.

ìjọba méjì kọ́ wá ní kẹ́kẹ́kẹ́kẹ́ báyìí náà la nǹkan kó só égbè akọ owó òjò wẹ́lúwẹ́lú ejò òtura ni ó jẹ́ o ẹ sì kú ààyè ebẹ o gbogbo ẹ̀yìn o márúwá gbogbo ẹ̀yìn ìṣọwọ́ ọlọ́kadà ọ̀pọ̀lọpọ̀ wọn báyìí ti wá bì kan sá sí nítorí òjò yìí gbogbo ẹ̀yìn alájẹ́ ìgboro gbogbo ẹ̀yìn ń ta sí gbogbo yín pátá mo kí láláì lólódì kọ̀ọ̀kan ló kọ́ gbogbo àwọn tájọ mẹ́tò tò ní wá mo fi ń kí yín o ìpẹ́ túká àsán àwọn tí wọ́n ń gbọ́ fúgbà àkọ́kọ́ ẹjẹ́ ń gbé wọn débẹ̀ kọ́ lè mẹ́ni tí ń dúgbò àti ń dúgbà mò bí gbà kìnnìún bá bú jù rọ́pá ni tròdọ́ṣọ̀ yẹn kí n fún yín gan ayọ̀ dèjì ayọ̀ ọlá ló kọ́ mi àkànní ìkọ́ olóde sẹ́yàn èmi lọmọ ẹlẹ́ṣùrẹ́ ọ̀kẹ́ṣẹ́ alo egbèpá yọyí ti ti ń gbà tí kì í ṣọmọ àlè ẹṣùrẹ́ èkìtì nílé bàbá tẹ́gbẹ́ bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wọ́n wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀ dèjì ń gbé ṣeré oge àlè rí báwọn rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ yẹ́sẹ̀ ẹ̀fọ́ rèlú ìwárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ kàájẹ́ tó dé ìdògbòhun ẹlẹ́yọ ara lè gbọ́ nǹkan tára oko sọ ìgbà jáde ló pé gbogbogbogbogbogbò ajá gbogbo ẹ̀yìn tí ń bẹ lábẹ́ omi ìṣọkùnrin ìṣọbìnrin ó lé àlejò oníṣẹ́ owó ń ṣe ìjọba aládàáni ni ó gbogbo yín pátá mo mà kí lọ́lọ́kọ̀ òjọ̀kọ nítorí pé èjì ni mí ìlẹ́nìkan àbáṣọ̀tá ètò tèmi àníjú 45 mínítì lọ ẹ̀rọ pa nílò láti ṣeré ọwọ́ síra wa má music let's talk oná la máa fi ṣe gan àmọ́débọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà ẹjẹ́ máa rọ́wọ́ yín lókè ombre ombre 0916 9500 436 0916 9500 436 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí nínú ìrìn àjò oṣù kẹfà all the Jews celebrant oya mo gada here na eja celebrate a nilo lati celebrate yin gan ke de ma se kire ke ma ga so olongboro aye nitori pe ke ma jo lo ko sawe fun yin gan e ma fi ateranse sowo gbogbo yin yin temi ti o je pe eje omo olojo bi ninu irin ajo osu kefa eje ma rowo yin loke 0916 9500 436 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sínú àwọn àtẹ̀ránṣẹ́ tí ń wọ bí ṣùgbọ́n ẹjẹ́ ń tú kẹ̀kẹ́ orin ẹlẹ̀ fún yín kẹgbọ́ sápá iwájú náà kó tó di pé a máa ga.

jugunbẹ́jugunbẹ́ ọmọ ọlọ́jọ́bí wájú. Lọ́nà ẹ̀kọ́ prosperity màmá ẹ máa jọ lọ kò sáwẹ̀ lórí ayé yín kí Jésù gba gbogbo ògo.

0: kábíyèsí ọlọrun. Kí wàá ní kí bàbá yìí ó ṣe ń bí tọrọ nínú ìmọ yẹ.
1: kí bàbá ní gbogbo kó orí ara ẹ.
0: ọ̀dà
1: bàbá ronú rádà.
0: ọ̀dà
1: ìjàkárá burú.
0: àmì adúgbò ẹ ṣeun.
1: gbọ́mọ̀ gbé ọ̀rọ̀ lọ lọ bá ẹ̀sán kankan.
0: ọ̀dà
1: ọdún ní ìran tó lè dàbí jésù.
0: bẹ́ẹ̀ni
1: ìran tó lè dàbí ànábì.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: àforúkọ jésù lówó àforúkọ ànábì jẹun ni.
0: Mm.
1: Ọ̀dọ́ àníkanra wa kí ọ̀gá ẹ̀sán mi gan náà mọ̀ gbọ́.

0: Àwọn máa ṣàlàyé tẹnu wa, àdúgbò ẹ ṣeun. Ẹ̀rọ ẹ̀ka alẹ́.
1: Ẹ̀rọ ẹ̀ka alẹ́
0: o. Ẹ mọ̀ ṣe wọn ògbómi lórí òrì lẹ́rọ. Àdúgbò ẹ̀ ẹ̀ ṣeun.
1: Ọlọ́yẹ.
0: Ẹ̀mọ̀ ká alẹ́ bàbá mi.
1: Ẹ kú ojú yìí.
0: Àdúgbò ẹ̀ wò wẹ́lí wẹ́lí.
1: Ẹ pẹ̀lẹ́ náà.
0: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ tẹ́ gbé wá yẹ kò le kankan.
0: Ẹ ṣeun yóò dà fún yín tí ó pọ̀. Ẹjẹ́ àwọ̀ ẹ bá simplify
1: yẹn. Ìyàwó yìí tó wà níbí ẹni yẹn fẹ́. Tọ́ wáá gbé yẹ̀ ọ̀tí ìgbà tó kò tí di máa. A ti ní 50-50 ni.
0: A ní ká lọ.
1: A yìí kan lọ sọ́dọ̀ ọmọ ọ̀dọ́ family ọkọ.
0: Àwọn
1: family náà lè bá wọn yanjú ẹ̀.
0: Family
1: náà lè bá wọn yanjú ẹ̀.
0: Pé family ni kí wọ́n pè tí ó bá wọn yanjú ẹ̀.
1: Family ni ó yanjú ẹ̀ o. Gbogbo tá láwọn ṣe kinní kan yóò sì máa mọ́ nítọ̀ ẹ̀ o. Ó sì ń jowú ẹ̀ o. A gba àwọn tó pẹ̀lú family ẹ̀ ẹ̀ wọ́n jẹ́ kó yí wọ́n jẹ́ ẹsẹ̀ gbogbo ẹ̀. Tí ó bá dá lójú tó tọ̀ kó máa mọ́ nítọ̀ rẹ̀. Kó máa mọ́ nítọ̀ rẹ̀ kó máa mọ́ nítọ̀ kó yan àwọn tó máa mọ́ nítọ̀ rẹ̀.
0: Kó tún yan àyàn tí

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.